0: West Radio 89.3 FM on Dagboma.
1: The time is 10 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Gerege lagun mewa rolu lati koni kongagboma be 89.3 FM.
3: Tẹ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ fẹ́ máa ta warawara bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ga jara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ lájọ. Iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, òdú kan ló wà.
4: Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lẹ sọ pé káfọ̀ tún wẹ òsì, káfò sì wẹ ọ̀tún, àfọwọ́wẹwọ́ lọ́wọ́ fi mọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbédé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ́ ti mu nìkan ni Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2020. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì máa tẹnu ètò bodò láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tótó àti eléyìí tó yẹ tó ń ta àwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo látago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nẹ́fẹ̀ wa, àwa náà ò sì ní já yín tàn mọ́ ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM ní

0: Rẹni re báyìí láà sọ̀rọ̀ atare, wọ́n ní atare ò ní dimọ̀ tiẹ̀ kó mọ̀ dì pé Elédùmarè kò ṣe ọ̀rọ̀ wa níre kó sì ṣe eré náà tiwa náà láṣẹ pé lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ kú ojúmọ̀ ọmọ ní gbogbo ibi tí a fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Ojúmọ̀ eré lojúmọ̀ tó mọ̀ wá lónìí, ojúmọ̀ ayọ̀ náà sì ni, ojúmọ̀ tó sì mọ̀ wá lojúmọ̀ àmójòyìn, ojúmọ̀ tó mọ̀ wá lojúmọ̀ àmójádùn, ojúmọ̀ tó mọ̀ wá lojúmọ̀ eléyìí tí a máa la àwọn nǹkan nírenire, eléyìí tí yóò mọ̀ fi wá lọ́kàn balẹ̀ múná wa dùn nígbà gbogbo lásìkò gbogbo àti lóòrèkóòrè. Mo kì yín pé ẹ kú dédé àsìkò yìí, mo kì yín pé ẹ kú àsìkò yìí o, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Akú òjò lọ́tún, akú òjò ló sì ojú ọjọ́ yìí ó wá dàbí nǹkan kódà ó fẹ́ ṣe bí ẹni ṣúnà láàárọ̀ yìí débi pé ó wá fẹ́ máa mú àwọn ìpè ojú àárọ̀ kẹ̀ ṣé òjò àárọ̀ sì rèé ní pé ọlọ́mọ bí olówó nú mi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ náà ni. Alágbára lọ́wọ́ Elédùmarè Ọlọ́run ó máa jẹ́ ó máa bá wa lára mu láṣẹ Elédùmarè. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àwọn tájọ ṣé tí ó fi dòtí gbogbo fi kan sí Henry Osege olólọ́wọ́ bọ́tìnì fún ti àárọ̀ tòní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Ibrahim àti àwọn tó kù tí wọ́n jọ wà nù kọlù láàárọ̀ yìí. Adédàmọ́lá Olóyédè olórúkọ tèmi ń jẹ́ Hemi ní ọmọ bàbá Olómiyè. Mo kí yín pé ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀, ọdọọdọ bí ara ò lè bí ṣàlàfíà lẹ́wà bí àwa náà ṣe wà láàárọ̀ tòní. Èmi gangan ni ọmọ bàbá Olómiyè. Ambassador ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀.
1: Èmi gangan ni ambassador Wálé Ẹgbẹ́ Wumi bàbá mo lè ṣe
0: yẹn náà tún dá
1: tó àdúpẹ́ ṣé ìyọkùnrin kọ́pì nǹkan tó dáa ni kéèyàn mọ tíyàn bá ní orúkọ ó tún gbọ́dọ̀ fowó kíkan. Ẹ ṣe orúkọ tèmi ni ambassador Wálé Ẹgbẹ́ Wumi tó ẹ bá wa tún fìfẹ́ jẹ́ o, torí ìyẹn ló ń jẹ́ ọkà lóògùn àìrá aláìjẹ̀kọ kẹnu mọ́dìlẹ̀ ti gúgúrú mẹ́mẹ́ ẹlẹ́mìí méje ajẹ́ ìjẹ́ tún jẹ́ ní o àjẹpà tètè èèyàn tó bá jẹ sọkún dalẹ́ kó mọ́ jìnà só lómi ẹni bá wá jọ ọbẹ̀ ẹja o kó mọ́ jìnà só gúrọ̀ torọ́kùnrin ló mọ kó oúnjẹ obìnrin ló mèròjà ọbẹ̀ ọmọdé ló mọ ọbẹ̀ tó dùn tẹ́rí òwò ló pa tó ẹja kan lu agbami ètò. Ọ̀rọ̀ ọ̀mọ̀ràn mi láàárọ̀ òní wípé ẹ ó rí wípé àkókò tí a wà yìí ó jẹ́ àkókò tí àwọn eléegun jáde lọ́kan òjọ̀ kan. Mo sì wá wo ojú pópó lọ bàbí kakún a ti ti ráwọn ológun kan tó jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ àlàáfíà a sì ráwọn eléegun kan tó jẹ́ pé ìrìn àjò wọn wọ́ọ́rọ́ ni wọ́n ń lọ wọn ò fi tiwọn dí tọmọlàkejì lọ́wọ́. Ní ìgbà kan nígbà wáṣẹ̀ nígbà tí àwọn eégún máa ń jáde àwọn eégún kan wà wọ́n ń pè wọ́n ní àjàngìlá tí àwọn àjàngìlá bá jáde wọ́n yìí fa wàhálà wọ́n á ṣeré wọ́n á tàkìtì wọ́n á pidán wọ́n á ṣe gbogbo ohun tó wù wọ́n kò sí láì ṣe pé ó gbọ́n mi sí omi òtó tàbí wàhálà wọ́n ń dá lẹ̀. Àwọn kan tó wá wà wọ́n ń pè wọ́n ní eégún ọlọ́dẹ ṣe rí àwọn eégún ọlọ́dẹ ni wọ́n máa ń pidán ti wọn ni ẹlòmíì lè di ti bí ó lè di tọ̀hún tó jẹ́ pé àwọn èèyàn pàtẹ́wọ́ wọn ó hò wọn òun kálukú ó fojú rẹ̀ ló ń jẹ́. Àwọn eégún kan náà wá wà tó jẹ́ pé wọ́n máa ń jáde ogun eégún jagunjagun la pè wọ́n ṣùgbọ́n tí wọ́n bá jáde jíjáde tí wọ́n bá jáde lẹ́yìn ọ̀rẹ́ tí wọ́n máa mú lọ́wọ́ lérí nǹkan míì lọ́wọ́ wọn wọn a mọ ọrẹ lọ́wọ́ àwọn náà wọn ni ipa tí àwọn náà ń kó tí wọ́n ń pè ní àwọn tí wọ́n ń pè légún jagunjagun ṣùgbọ́n láyé òde òní a rí pé àwọn eégún míì wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wo nǹkan tí àwọn alátìlẹyìn wọn máa ń kó lọ́wọ́ kì í ṣe nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ọmọlúàbí bíi kẹ́lòmíì ò mú àdá lọ́wọ́ bíi kẹ́lòmíì ò gbé àwọn nǹkan oró ìjà olóró kó gbé lọ́wọ́ ẹ ó rí wípé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó lòdì sí ti ìgbà tí nígbà ìwáṣẹ̀. Ìdí tí a fi ń sọ̀rọ̀ yìí ni pé àlàáfíà ni ó yẹ kó máa jọba nígbà tí ẹlẹ́sìn gbogbo bá ń ṣe tiẹ̀ tí kristẹni bá ń ṣe tiẹ̀ kì í sí wàhálà nígbà christmas oníkálukú yóò mọ ṣe tiẹ̀ tí yàtàyòtò ká mọ sọdún nígbà tí onígbàgbọ́ bá ń ṣe tiẹ̀ tí mùsùlùmí bá ń ṣe tiẹ̀ bóyá ọdún iléyà ni ọdún àwẹ̀ ni oníkálukú ó lọ mọ kíra wọn kódà kristẹni àti mùsùlùmí wọn jọ mọ tún kọ́ mọ lùbọ́ nígbà tí oníṣẹ̀ṣẹ̀ bá dẹ̀ ń ṣe tiẹ̀ ní ìgbà kan rí kò í sí wàhálà ṣùgbọ́n ní àárọ̀ àkókò yìí ẹ jẹ́ ká kìlọ̀ fún àwọn tó bá ń gbé àdá gbé ọ̀bẹ tí wọ́n ń gbé nǹkan tí ò da tẹ̀lé eléégún lẹ́yìn àwọn yẹn là ń pè léégún tojúbọ̀ ẹ jọ̀ọ́ ẹ kìlọ̀ fún wọn ẹ má jẹ́ kí wọ́n kó bá ayẹyẹ tẹ̀yìn tẹ̀yìn ṣe so torí pé ibi tí àlàáfíà bá wà ó máa ń jẹ́ ìrọ̀rùn púpọ̀ ìfọ̀kànbalẹ̀ sì máa ń wà kò sì ní fi àyè gba àwọn èèyàn kéèyàn láti rápálá wọlé láti wá pẹ́ẹ́pàá ẹ worú àkókò tí a wà yìí àkókò tó léwu fún tolórí tẹlẹ̀mú ni àkókò tí ó dàbí ẹni wípé oníkálukú ń gbórí ara rẹ̀ sani àkókò tó jẹ́ pé béèyàn bá jáde lọ kó tètè mọ bójú wẹ̀yìn pé ilẹ̀ ò gbọdọ̀ súnmọ́ báwọn níta àkókò tó jẹ́ pé èèyàn gbọdọ̀ máa dágbére pé ibi báyìí lòun lọ ni tí a bá wá rí i pé tó bá wá ń bọ̀ lójú ọ̀nà tí ọlọ́run máa jẹ́ kí ibi ó kò wá lójú ọ̀nà nígbà tí ẹni tí ó bá ń bọ̀ láti ìrìn àjò rẹ̀ bóyá lọ bí iṣẹ́ tàbí ó lọ bí kan tó wá pàdé bí wọn bí tí wọ́n ti ń sára wọn ládàá tí ò rí bí kọjá tàbí fọ́gò gúngò a ó rí i pé wàhálà ńlá ni wọ́n dá sáàrin ìlú ìdí nìyí tó fi dàbí ẹni pé gbogbo ẹni tó bá ń gbé egun pátápátá àwọn ìdílé ọlọ́jẹ́ ẹjọ́ ẹ kìlọ̀ fún àwọn ọmọ tí wọ́n bá ń jáde lẹ́yìn yín ẹ má jẹ́ kí wọ́n máa fi ba ìlú jẹ́ ẹ má jẹ́ kí wọ́n fi da ìlú rú ẹ má jẹ́ kí wọ́n fi pa àwọn ènìyàn lára torí pé kò torí tá a bá perí ajá a perí kòkò tá a fi ṣe o ẹ má jẹ́ wọ́n fi tiwọn sọ yín lẹ́nu ìkìlọ̀ ńlá ni fún gbogbo ìdílé ọlọ́jẹ̀ àwọn kan wà wọ́n wà písù tó ń dẹ̀ ṣe gbogbo nǹkan wọn wọ́ọ́rọ́ ẹ jọ àwọn tí wọ́n bá jẹ́ pé jàgídíjàgan wọn fẹ́ mọ gbé tẹ̀lé yín lẹ́yìn ẹ fún wọn ní ìkìlọ̀ kí wọ́n tó kẹ tó jáde síta ọ̀rọ̀ mọ̀ràn mi pẹ̀lú ohun òye mi tó ń lọ ní ìlú ìbàdàn lọ́wọ́lọ́wọ́ ni mo gbé kalẹ̀ yìí ẹ ṣe púpọ̀.
0: Tọ́ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe báwọn lágbọ̀n ti kó wá fún ti ọ̀rọ̀ àwọn eléégún àti àwọn ọmọlẹ́yìn wọn náà lápẹ́ àbí. Ẹja fi sùúrù sí o. A ti ń ṣe ó ti ń lọ wẹ́rẹ́wẹ́ ó ti ń lọ wọ́ọ́rọ́wọ́. Ẹ má jà ṣe tí a fi ní jọ gbádùn ara wa. Tó a fi ní jọ lè gbé lálàáfíà. Ẹlòmíràn míì tí wọ́n ti nira wọn sínú fẹ̀ kan tẹ́lẹ̀. Àsìkò tí wọ́n fẹ́ lò nù láti fi ṣe ìwà tí ò tọ́ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àní ṣíṣe o. Ojú ò sì ní tì wá. Láì dènà pẹnu gbàgede ọ̀rọ̀ olóyin ogori àtẹ̀gùn láàrin aago mẹ́wàá sí méjìlá níkànnì ìkànnì àgbọ̀mọ̀gbẹ́ Wednesday 89.3 FM. Ìta bójú wò ń bí làárọ̀ yìí. Ó ṣì kò pọ̀ púpọ̀ náà. Ṣùgbọ́n lára ẹ̀ náà torí pé mo ti láàní jánu. Àní já mi lórí ọ̀rọ̀ yìí àní dánu dúró lórí ọ̀rọ̀ yìí. Àyàfìgbà tí ìta ń dúró dé ìta ń retí tó bá tó tẹ̀ wá lọ́wọ́. Kò sì ṣe bí ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò. Lórí ọ̀rọ̀ ètò ààbò oríṣiríṣi là ń kà oríṣiríṣi là ń gbọ́ oríṣiríṣi là ń rí pàápàá jùlọ orí ọ̀rọ̀ àwọn ọmọ wa ní ògbómọ̀ṣọ́ tẹ́yìn bá pé ṣé kò sí nǹkan míì mọ́ tá a lè sọ ni ẹ rí wí ṣùgbọ́n lágbọn tọ̀dọ̀ tèmi bí nǹkan míì tilẹ̀ wò kó pọ̀ tó tá a fẹ́ sọ eléyìí jẹ́ pabambarì lórí ọ̀rọ̀ ètò ààbò fáwọn ọmọ tí a ti rí láti bí oṣù kan ó lé on the 15th of May ni wọ́n ti kó àwọn ọmọ Èkó lakata awon to ni won titi di asiko ta si nwa yi ati ri won a igbo latodo won leyin foran ti won release last ti mama on fi so pe nkan ti awon ara bi nbere re ati pada gbon kan mi mo latodo won sa wa bodo so we pe ati gbagbe won na nu abi o ti lo na nu ka te waju ko le te waju emi eyan je n to je wa logun lopo lopo ni apa odo wa han yin mi o so pe ko je gbogbo wa logun o ni gbogbo agbegbe lorilede yi sugbon onikun lo mo ka won ni ajeun lo mo wo epon la kaloku ti ikun wa lodo re on lo mo to ba yo so lodo ti wa a mo we pe emi eyan o je gbogbo wa logun ke se pe ko si kandanu re si ti wa na a mo wo pe kandan wa ko si laarin awon omo eyin Jesu mejila ari Judasi eyo kan soso so so therefore laarin awon ta ajo laajo nife ara wa ti a le so wo pe ajo mo iye emi eyan laarin ara wa a si ri lara wa na te pe awon na won disappoint wa awa wo pe bo leyin se je ara wa ako so ko fe si be na ni oke lohun atawon apa abomi na ta ba ra won kan na ti yan pe mi oyin ojo won loju a re lara won na to je pe won mu emi eyan bi gba pe bi ara won feran mo lakeji won bi ara won so therefore so ori oro yi a si wa lori e titi de akoko yi papa julo bi private surveillance air flight ti ijoba ipinle Oyo ti pa won ra won ni ko ni pe de mo opin osu ni kokko da tele abi nkan sugbon up until now boyo ti wa de ti won laudo e abi ko ti de a o ti le so se de mo para won igbese ti won gbe lori oro yi na ni wi pe ni awon ijoba ibile mewo ototo kan won kede curfew ni awon agbegbe won lati ago merin role si mejo ni ijoba ibile mewa e wa duro awon agbegbe e wa duro ilu to wa labe ijoba ibile mewa ototo yi ke se ilu kekere ke se se agbegbe kekere e ma won ti activities won ti o wa o ma wa affected latari kini en to mo pe awon ti ma n di ago mefa marun mejo meje ni tangba mi boya oja won owo ale loja won mo bo si sedemo all of a sudden oko dede kede re sugbon o jo bi en pe won ti boya ti relax boya o de se n te waju be ara ase ti joba ipinle Oyo tun gbe kale oni wiwo gile awon okada lati mo ma sise ni ipinle Oyo kaakakiri ipinle Oyo lati ago mewa ale si ago se mefa abi marun idaji ni iyen na wa nbe laranta deri to tele eyan ni wipe lose ta wa ya abi lose to koja ni royin gbe wipe awon oitman ni Ibadan at least ati keke ati okada won ti seize bi 32 ti won tapa si ase yen won tapa si ase sugbon mi mo so kan maruwa na ni because won ni maruwa na wa nbe okada ni kan ni mo gbo ti won pede mo yo wa kede maruwa na abi awon yen sise ti won mose arin yen o jo wa lowo awon toro kan ajo etma edakun ekuse won ni kuse ni mori onise ya sugbon ti oni maruwa ti won mo oni o aye awase iyen duro be awo gede gbe elekeji be ta fe tomorrow ba ambassador e ma ba nde oni oro ti mama first lady ti won so recently tawon eyan bere si ni gbabe ni gbagba oti awon eyan te koro yen up gan won bere si ni so orisirisi mi se yin na gbo oro yen oro lori pe kini kan ta ba de wo video bi to pada bo ta to jade the full video fitalatala jade ibi to ti jade ju oni tawon eyan wa di mowo oni oro e lo ma se bayi e lo ma se tawon ati se bayi ati sawo awon oro yi a lanfani ati gbowo nu ara won ko to ri pe a se oju opo le feyan omo Nigeria lati dasi laaro teni ameja ti bi oro eleto abo yi eja ti bebere pelu bi ti nkan de duro bayi a n reti surveillance jet abi so surveillance airplane abi nkan flight ti ijoba ipinle Oyo ti pe won ra ti won de pe yo gba won to ose mefa nigba yen nigba ti incident yen sele ta ba de ni ka wo ose mefa yen na o ti sumo abi ko ti pe lati May 15 ene ni June 30 so plus or minus ose mefa yen ti pe already ta ba wo ba because between May 15 and now is approximately that 6 weeks so ti jade bayi abi kini igbese ta tun le ro won lati gbe abi ka mo ti owo bo won lenu ju kin won ma ba tu asiri si ta pe bi ta won na ba se dere tori ara won ti won tun lo nu gbonjo kini ana ni awon mo iru ekun Sunday Igbowo agbon ti o sele won de je ko ya o pe adupe fọlọrun pe awon ti nkan se olowo je o koja inti agbara le ka laarin ara won beun I want to reduce the one she release a video so the social media but I wanted to kuro nbe ti bot article ko ti lo leni a o le so ni pato e ja wo awon oro yi lori oro eto abo awon eyan won yi agbodo gbagbe won bi lani igba yen na ni iroyin kan jade sugbon ti ile ise olopa debunk iroyin pe ko se nto jo wi pe won ni ti gbe awon mo yen ku nbe yen ti ko won lo si ilu bomi ni apa oke oya ṣugbọn ti le ọpọlọ ile ise ọlọpa jẹ ko di mi mọ pe gbogbo ọrọ a e so ọrọ gba

0: àlejò níbí, wọ́n yẹn lè ṣe wà láàyò láti wá ṣàlàyé. Ohun tí wọ́n ní fún wa ò, ẹ ti mọ̀ wípé bẹ bá ti gbóhùn mi Olúgbémigan Mọ́tọ̀ṣọ́ yọ Radio Apostle. Ẹyìn ire mo kó wá o, ayọ̀ mo kó wá, tó ń ta Èkó tí ṣe baálé ọ̀rọ̀. Tọ́ àlejò wa ẹ wà níbí lọ́jọ́ Sátidé, àtúrí yín bí lónìí. Ó yẹ bá ń dárúkọ yín fún àwọn aráalé.
1: Orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ Ayọ̀dẹ́lẹ̀ láti iléeṣẹ́ Multistream TM Limited, àwọn tó ń ṣe gbòógì Ginger Herbal Extract.
0: Ginger
1: Herbal Extract.
0: Kí ni iṣẹ́ tí Ginger Herbal Extract ṣe?
1: Ginger jẹ́ egbòogi tó ní ọ̀pọ̀lọpọ̀ èròjà nínú, tó dẹ̀ ń ṣe àtúnṣe àgọ́ ara. Oríṣiríṣi irúfẹ́ àìsàn tó wà nínú ara, ó máa ń ṣe àtúnṣe ẹ̀ dáradára. Ìtàwọn ìmọ̀ máa ń pè ní repair àti reconstruct. Oríṣiríṣi àwọn àìsàn tá a lè máa dárúkọ lórí afẹ́fẹ́, bí ẹni tó ní stroke ní ìfúnpá gíga, ẹ̀jẹ̀ ní arthritis, oríṣiríṣi bẹ́ẹ̀ lọ, òun ni Ginger Herbal Extract ń ṣe.
0: Ginger tá à ń sọ yìí, ó máa ń fa àwọn àìsàn jáde nínú
1: agbára. Bẹ́ẹ̀ni, ó máa ń ṣe àtúnṣe ni, kì í ṣe pé ó máa ń tọ́jú àìsàn.
0: Yóò ṣe àtúnṣe, òun lè fi pè ń repair. Ẹ ń bá ní àìsàn rọmọ lápá rọmọ lẹ́sẹ̀.
1: Èyí tá à ń pè ní stroke, bẹ́ẹ̀ ni a mọ iye testimony lórí gbogbo àwọn àìsàn tí à ń sọ yẹn.
0: Ó sì ń ṣiṣẹ́ dáadáa.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Kò àwọn tó bá ti gbọ́ rí àbí tó wà nítòsí tán ti gbọ́ Ginger rí, wọ́n á lè ṣe ìjẹ́rìísí Ginger Herbal Extract. Torí pé kì í ṣe egbòogi àná, òdú ni Ginger, kì í ṣe àìmọ̀ fọlọ́kọ.
0: Ẹ̀yin lẹ́sìn ń ṣe.
1: Bẹ́ẹ̀ àwa kọ́ la ń ṣe, ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà iná ti ń ṣe.
0: Okay.
1: Ó ti pé ọdún mẹ́ta ó lé báyìí tí Ginger ti wà. Kódà nítorí iléeṣẹ́ yìí, Ọ̀gbẹ́ni Emmanuel Asokọ, ó ti jẹ oríṣiríṣi oyè tó fi jẹ award oríṣiríṣi tó ẹ̀ṣẹ̀ jẹ gan ní Ghana ní last week yìí, pé Global Award fún ìfọmọnìyàn látara Ginger yìí. Torí Ginger mú nǹkan méjì wá, ìlera àti ọrọ̀ ló mú wá.
0: Ìlera àti ọrọ̀.
1: Àti ọrọ̀.
0: Ẹ bá ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́.
1: Ẹ mọ̀ pé téèyàn bá ní ìlera, tí ò bá wá sún ní ìlera kejì, ìlera tapò. Ó tún máa pe ìlera yẹn kó tún máa di kíni, kó di àìlera padà.
0: Ẹ bá ń tún bẹ̀ ń sọ.
1: Ẹ mọ̀ pé ìlera wà méjì ni.
0: Okay.
1: A ní ìlera àìsàn. Tó jẹ́ pé téèyàn bá ti ṣe gbogbo tó fẹ́ ṣe, a ní ìlera padà. Ìlera àpò òun ni pé kí èèyàn ní owó lápò. Tí ò bá ti wá ní owó lápò, àìlera burúkú ni.
0: A bè ṣe Ọlọ́run, bí èèyàn bá ní owó lápò ní ṣàìsàn.
1: Bàbá, ó dàbí pé ẹni tí nǹkan ṣe ni kó kọ̀ gbowó million alert.
0: Kábíyèsí olódùmarè.
1: Àìsàn yẹn máa ṣe kí ni àpòra.
0: Kábíyèsí olódùmarè.
1: Ebi gan ni pààyàn.
0: Báwo ni
1: mo ti yí ìlera àpò ṣe jẹ́?
0: Báwo ni ilé iṣẹ́ yín ètò wọn wá ní láti fún àwọn ènìyàn ní ìlera
1: àpò? Ẹ ṣe gan. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ṣe káàkiri la máa ń ṣe, ṣùgbọ́n a máa tún ṣe kan ní ọ̀la. Ní ọ̀la òde òní ní aago méjì ọ̀sán ọ̀la. Ṣùgbọ́n àwọn nǹkan tá a fẹ́ ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn, ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́.
0: Gbowó.
1: Wà gbowó ọ̀fẹ́ ni.
0: Ọ̀fẹ́ lẹ fẹ́ ṣe
1: fún mi. Ginger tá ń sọ igan.
0: Ẹ̀dùn ẹ̀dùn o, àwọn míì ó wà sórí rédíò, wọn ó ní àwọn fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fáwọn èèyàn. Nígbà àwọn èèyàn bá wá débẹ̀, wọn á ní akẹ́ tó wọlé o.
1: Ẹ máa sọ eléyìí rí bẹ́ẹ̀, tó bá rí bẹ́ẹ̀ lọ́la yẹn kọ́ pé nọ́mbà iléeṣẹ́ yìí. Ó dá wa lójú kọ́ pé nọ́mbà
0: iléeṣẹ́. Nítorí àwọn èèyàn mọ̀ wá nílé iṣẹ́ tiwa pé bá a bá ṣe sọ bẹ́ẹ̀ náà ni rí.
1: Ọ̀fẹ́ ni. Ọ̀fẹ́ ni sẹ́mínà yẹn.
0: Kàbíyèsí.
1: Ọ̀fẹ́ ni.
0: Ó yẹ mọ ṣàlàyé.
1: Ọ̀fẹ́ ni. Bákan náà gbogbo ẹni tó bá wá ní ọ̀la yẹn, Ginger tá à ń sọ olúkálukú ló máa dánwò. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe dandan ní kẹ́ ẹ ṣe nǹkan tá a bá ní kẹ́ ẹ ṣe. Torí pé ọ̀tọ̀ ni kéèyàn ní ìlera. Tó bá ti wá ní ìlera tán lè wá wò pa, èmi náà fẹ́ lówó. Torí pé wọ́n ní ẹni tó bá fẹ́ dáṣọ fún ni.
0: Tọrọ ẹ̀ la wò. Ẹni lọ́la ọ̀hún pé wọ́n ó dán wò. Ẹ bá ń ṣàlàyé.
1: Ẹ ọ́ máa dán wò. Òun náà ni pé gbogbo ẹni tó bá wá, ó máa mú. Bẹ́ẹ̀ni, ó máa mú lọ́fẹ̀ẹ́.
0: Lọ́fẹ̀ẹ́ lẹ́fọ̀n àwọn
1: láì gbowó.
0: Ẹ fáwọn èèyàn Ginger.
1: Ní Ginger lọ́fẹ̀ẹ́, wọ́n á mú lọ́fẹ̀ẹ́.
0: Àwọn èèyàn ò bá pọ̀ 100.
1: Wọ́n máa mú lọ́fẹ̀ẹ́, ó dá mi lójú. Ó dá mi lójú. Torí pé nǹkan tó ṣe fáwa náà làwa náà fẹ́ ṣe fún yàn. Ẹni tó bá ti gbọ́ ẹ̀frẹ́bọ̀rì, ọ̀gá mi ni, ẹ̀gbọ́n mi ni, bàbá mi ni, ó ti kọ́ àwa dáadáa àwọn ohun tó ti ṣe fáwọn èèyàn káàkiri.
0: Ẹ̀dọ́
1: náà àwa náà fẹ́.
0: Ẹ̀frẹ́bọ̀ tẹ́ ń sọ yìí, ọ̀gá yín ni.
1: Ọ̀gá mi ni.
0: Odú ni.
1: Ọ̀gá mi kẹ́ ẹ máa gbọ́ káàkiri gbogbo radio station.
0: Kábíyèsí olódùmarè.
1: Ọ̀gá mi ni.
0: Kábíyèsí
1: olódùmarè. Ohun tó ti kọ́ wa ni àwa náà tún fẹ́ jẹ́ káwọn èèyàn náà tara àwa náà tún dìde. Torí tí wọ́n sọ, ó máa dàbí pé èèyàn pòrọ ni. Ohun téèyàn ti rí nínú iléeṣẹ́ yàtọ̀ sí ìlera. Ìlera tàpọ̀ gangan, ó ṣe kókó. koko tori eyan gbudo ni different source of income o ni oro ile ise igbe wa o ni pe gbogbo aiso ka aiso to hun ko ma se eyan iwo wa doji nja o ko nse pe ka ma fe nu so sugbon wa do o teyan ba ti wa do wa o pa nto so yi ori be latara be wa o ko ona o le mi na fe fi owo a wa tu ko awon eyan ton se le ma ri owo a fe ko yan ton se kon jeja lasan
0: e dakun o e fe fun awon
1: eyan leja
0: eja
1: a fe ko ton se pa eja be ni
0: to eh kini idanileko yin ki lo dole lori
1: e se gan ngba ta ba ti ko yan ton se nkan ti jinja n se fun nipa ilera a wa wonu e pe oke ona bawo la se le rowo bawo la se le rowo ohun ni ona ta su ma koyan ninu ile ise jinja tori pe ile ise jinja ma so wo ni every Friday lo so se ta ba wa ni oke nkan bayi ni ke se te ba le se nkan ta ba ni ke se o da mi loju to ba de Friday gbogbo en ta ba ni ko se ninu awon to wa njo Sunday won le ma gbo bayi eni kan wa nbe bi eyan meta merin o se nkan ta ni ko se to ba di Friday
0: lara awon to gbo lori
1: gbo ni jo njo Saturday
0: nita mo won wa
1: on wa njo Sunday awon to se nkan ta ni kan se sa
0: eyo
1: to ba di Friday won ma gbo bakan na awon to ba tun wa lola na on ta ba ni kan se won ba se Friday yi won gbo
0: won gbo
1: mo tun se orisirisi promo gan
0: abesi bi won ba se nkan ti won te ni kan se lola wo ba di Friday ti nbo won gbo abisi o
1: ma tun se gankan fun awon to ba ti o ba se nkan tin ba ni kan se nijo lola e ma wa gbo moto en ti o ba se nkan ti mo ni ko se ni o ma fun elewo moto
0: se e ti pe en fun nu bi
1: ira o koda to ba ri ofe ba wa awon to ti se won le pe boya mo fun won abi mo fun
0: e tu fun won lowo ofo fun
1: de ba se nkan ti mo en tin ba ni ko se to ba le se
0: eyin o
1: eh wa gbo moto
0: e koda mo tun fun ja lofe
1: mo fa won bi meji ba na lofe to ye pe iwo na fi le ma bere titi e
0: abisi e fe fun awon eyan business lofe lofo bi oro aje orilede se ri e fe ka awon eyan mo nkan bi bo awon olowo lowo mo mo gbo pe nipasẹ jinja yi opolopo ti di millionaire
1: be mo so fun yin to august mo se ntenu mo august osu mi o se ka so osu meji sinsin
0: eyo
1: ni arin august 29-30 company ma se car award. That's the third car award to ma se.
0: Abisi olodo.
1: Tawon yan ma gbo kan labogi bodigi. Bodigi ni ta se so pori le de se kini kan. Oni di ki water kara bi dundu. Ma bo.
0: Oni di o mo ta kara le gbe tutu.
1: Ma bo.
0: E je wa bi yin ni bere. Ka pe mi ti e ti wa ni business kan ti mo se. Mo tun le se le na.
1: E le se ko stop se yin amoye mo ni barista. A ni orisirisi awon eyan to sise to je pharmacist.
0: E ni sise office na le se.
1: Be ni.
0: Emi na ti mo se radio.
1: Awon pharmacist a le ma daruko to joruko la la la. Radio. Baba ẹ wo ma je ma daruko awon radio to nse
0: abisi
1: ti ma daruko presenter meji e ma mo won
0: o ya e ba nda ko bi ti dan de ko ti wa
1: e o ma waye ni orita ta ba nbo lati challenge
0: okay
1: a ma so kale ni orita Adelabu market a ma waye asi ona to nlo si ona odo ona elewe bi pa nlo taska lati junction yen a ma ka complex kefa that's Davis Moye shopping complex o wa legbe olowo ifo Davis Moye shop 21 on la ma ti se seminar en lola la go meji
0: to e ba n fi phone number yin
1: 080
0: okay
1: 24 65 65 22 22 15 15
0: e ba n pe le kan si
1: 080 080 24 24 65 65 22 22 15 15 a le pe sori e a tun le se WhatsApp
0: WhatsApp number yin na
1: WhatsApp number
0: o ni gbagbo wi pe awon eyan o mo pe yin ni alatagba bayi tori pe ko se nti o fe de mi lo ni a ofe le ko yan
1: ofe ni gbogbo e
0: ofe ni en ba tun so nte ni ko se lola
1: o ma gbo moto agba bana a tun gba awon kan mi ti mi su ni daruko lori awon fe
0: abisi oluwa e tu fa awon eyan jinja mu lofe
1: be ni ofe ni
0: en te lo mi lo nawo
1: lo lo ko si ogun to bi ile ise ogun to ma lo ton ma ni koko wa to wo iro o ile da wa loju to wo o le wa so pa mi se ko wa pada wa ogun yen lo ma ni o pada wa
0: abisi se to ma se abisi olo to e mo reti awon eyan lola won bo lopo yanturo ko se nti o fe dolo
1: ko
0: se nti o fe ilera ara ti e to e seun o ti e kan si wa a to ma reti yin jo mi to oya ba n bo mi la.

tọ́ ó yà ó ẹ jẹ́ àtúmọ̀ kì í kù kalẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Bí gbàgede ọ̀rọ̀ ṣe ń tẹ̀síwájú, a ní

0: ọkàn wọn kọ sí rẹ̀ iná pé àkọ́kọ́ ṣùgbọ́n gbà wọn wá gba owó ọ̀hún tán difference tó wà láàrin owó ti bí yẹn àti ti bí yẹn nìyẹn o nígbà wọn wá gba owó yẹn tán
1: ìwàkùnmí
0: wọn ti san so ti yé ní ìsìn ọ̀sẹ̀ àkọ́kọ́ ọ̀rẹ́ wa tìyàwó rẹ̀ wọ́n rówó san
1: ọ̀sẹ̀
0: kejì wọ́n jà mọ́ra wọn wọ́n rówó san nígbà òdi ọ̀sẹ̀ kẹta nílẹ̀ ń pò yìí mọ́ wọn lọ́wọ́ pé
1: owó yìí kí
0: la fowó yìí ṣe nǹkan ìjẹ́ nǹkan ò ti wá dé báyìí ó di pé kán mọ́ sá nínú ilé lóòótọ́ owó yìí eré ètò ìyàwó ààrẹ gbé sílẹ̀ yìí kì í ṣe owó pé kí wọ́n sá kúrò nínú ilé kì í ṣe owó pé kí ni ẹ̀yin lẹ́ni ẹ lọ fi ṣe nǹkan tó wù yín ṣùgbọ́n ẹ jẹ́ ká rí nǹkan tẹ́ fi ṣe kódà kan wọ́n lè bá wọn mọ́ nítorí ẹ ẹ jẹ́ ká rí nǹkan tẹ́ fi ṣe bóyá ẹ fẹ́ fi ṣe mọ́ sin ọ̀sìn adìẹ ni.
1: Ṣé 50,000 wá bẹ̀rẹ̀ ọ̀sìn?
0: Ẹnu mo ti ṣe mọ̀ pé nínú ọkàn tara ti àwọn yẹn ìnìyẹn pé ọ̀sìn adìẹ jẹ́ ń wáwó kún kí n lọ fi bẹ̀rẹ̀ ọ̀sìn adìẹ sótìyé ní ìsìn ṣùgbọ́n ẹni ṣe wádé àwọn ọ̀sìn adìẹ kan wá wà tó yẹ pé ọ̀sìn adìẹ pé ó da adìẹ ìbílẹ̀ jẹ́ ń ṣí wọn sílẹ̀ jẹ́ ń kó wọn kí n kó kí n pín mọ́ sí wọn kó pọ̀ wọ́n lè irú àwọn ilé owó bá wọn lè pẹ́pẹ́ yẹ ẹtí ọ̀rẹ́ sáà ní ìsìn kán mọ́ fi sìn wọn kán mọ́ fi ṣe elérò ni ó mọ nǹkan tó fẹ́ fi owó rẹ̀ ṣe ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé ìgbà tí ìgbà míì tó olóṣèlú bá sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá máa sọ gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ní sísọ
1: olóṣèlú gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ní sísọ
0: pàápàá tó bá wà ní orí àpèrè tó ti yé ní ìsìn nígbà tó olóṣèlú mi bá sọ pé ẹjọ ṣé mo wáyé yín ni ẹjọ ẹmọ yọmí lẹnu jàre mo fi ṣàpẹrẹ ni o ẹran sáà ní ìsìn nǹkan gidi ló sì gbé lẹ ní mọmẹǹtì ìgbà tó gbé lẹhun ǹjẹ mọ pé ó ti di òfútù fẹ tẹ àṣà tí ò nìkan pípè tí wọn bá pè wọn máa ní onígbéraga ni ẹjẹ ọ̀nà sáńdà nìyẹn pé onígbéraga ni lágbájá yìí so ló fi jẹ pé aláṣẹ tó bá wà lórí àpèrè ó gbọdọ̀ mọ ní àwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó fi lè mọ gáìdà rẹ̀ tí ò fi ní mọ jẹ́ pé ọ̀rọ̀ téèyàn bá sọ ń gbà mí
1: ìlàwọn
0: èèyàn ó dì mú sótìyé ní ìsìn ìbáṣe wípé owó yẹn o lóòótọ́ owó yẹn kéré níye ní ọ̀rọ̀ nàìjíríà òde òní fún ẹni tí ó bá dá okòwò sílẹ̀ owó kékeré ò ṣe é dá okòwò lẹ̀ mọ́
1: ní
0: nàìjíríà tòní tílẹ̀ mọ́ yìí ókè tá a bá tẹ̀ wá ní kí èèyàn máa dín àkàrà ṣé iná igi ni ọmọ dá ẹ lọ bèrè igi tí iye tí wọn tagi
1: ní ìsìn
0: ṣé ò ní ròròró
1: ó dà pọn ní gáàsì tiẹ̀ ti wálẹ̀ wá.
0: Mi tiẹ̀ lọ sí orí igi ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pé orí igi
1: orí igi ló fẹ́ lò
0: lòun fẹ́ lò òun fẹ́ mánéèjì ara
1: òun
0: ẹ lọ bèrè iye tí wọn tagi ní ìsìn ẹ lọ bèrè iye tí wọn ta òróró àkàrà ń kọ́ ẹ̀wà ń kọ́ ata tí ó lò
1: àlùbọ́sà
0: kó tó kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn jọ
1: kò ní
0: tí ó fi mọ apẹ tí ó fi mọ dín
1: pépà tí ó fi mọ pọn fáwọn
0: èèyàn ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn kan wà tó yẹ pé wọ́n ń ṣe okòwò yẹn tó yẹ pé wọ́n ń ṣe díẹ̀ ìjọ wọn bá ra apẹrin wọn rà sínú ilé wọn ti ní determination pé
1: n táwọn
0: fẹ́ ṣe nìyẹn ìjọ wọn bá ra òróró mo ti fi ẹjẹ ká mọ kó àwọn òróró wọlé díẹ̀ ẹ jẹ́ ká kó ó dá o gáàsì mo fẹ́ lò ó ẹ jẹ́ kí n ra gáàsì tí màá mọ lò ẹ̀kọ́ ẹ tí ó bá máa ṣerú òkò bá wọn kì í máa ṣerú gáàsì 6kg kìnnìkan
1: tá a fi ń dá
0: náà ọbẹ̀
1: ó lè fi 3kg bẹ̀rẹ̀
0: tó bá fi bẹ̀rẹ̀ ẹran sáà ní ìsìn tó bá fi bẹ̀rẹ̀ ó níbi tí ìyẹn máa ṣẹ́ mọ́ ẹran sáà ní ìsìn but téèyàn bá ti ń plan irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láti ilẹ̀ okòwò yẹn ju 50,000 gan lọ.
1: 50,000 ọ̀ka
0: kò ká
1: ẹnìkan tiẹ̀ báwọn ṣe calculation lórí social media
0: kòká
1: tẹ̀lẹ́yìn ọmọ nàìjíríà yìí ẹ ṣòro bá sọ̀rọ̀
0: àwọn èèyàn nàìjíríà mọ̀ èrò oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni
1: ẹ̀yìn ọmọ nàìjíríà ṣòro ẹnìkan gbọ́ ojú facebook
0: ìwé sọmọ nàìjíríà
1: o sa bere si ni si lawe lawe be te ba se be se n kale na lo na n ka pe ye bayi ni kini kan ye bayi ni kini kan en kini mo ni ko ni di ko ra apo e wa o ni di ati ra kegi ororo kan me ba fe bere run kan ba e kokko bere pelu e wa.

0: Kóngò bíi méjì àbí mẹ́ta. Tó bá ra Kóngò méjì, ẹra òróró bóyá 5 liters ẹtinígi kí wọ́n máa lo gáàsì. Yóò ṣe ní mọ́nbé-mọ́nbé tí ó fi bẹ̀rẹ̀. Tó bá sì dùn àwọn èèyàn padà wá.
1: Ṣé ẹ mọ̀ pé continuous lo kì í ṣe pé n tí wọ́n ó ní lọ́jọ́ kan? Ṣé ẹ mọ̀ pé wọ́n máa continue ni wọ́n ń sọ yẹn?
0: Ẹ jọ pé èrè tó bá rí lára rẹ̀ ni ó máa tele jọ
1: díẹ̀. Ẹ jọ ní ẹni tó ti bímọ mẹ́rin tó bímọ márùn-ún sílẹ̀. Táwọn ọmọ sọ pé yé ebi ń pa àwọn ebi ń pa àwọn ṣé ò ní mú lára àkàrà tí ó fi fún àwọn
0: ọmọ. Ọ̀wá mú búrẹ́dì.
1: Ọ̀wá mú búrẹ́dì kó fi lọ.
0: Ọlọ́wọ̀n ní jẹ búrẹ́dì gàrí.
1: Àbí lọ gba owó yìí. Ní àná owó tó pa gbà ó yà lọ fi ra gàrí kó fi mú ká ní òkìní yẹn kéré jù. Ṣùgbọ́n nínú àgbékalẹ̀ yẹn n tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè fi ṣe. Ẹ lọ fi ṣe.
0: That would have been the best. Ẹgbẹ́ ọmọ Nàìjíríà, ohun tí màmá lò fún ni ò tẹ wọn lọ́rùn tó ni ò tẹ yín lọ́rùn tó àbí àkàrà wọn àwọn kẹtì ẹ̀sán wọn ni àkàrà náà ebi yẹn bá ń dẹ́ rọ́ọ̀sì àgbàdo lójú títì nínú ayé kò sí security náà tí wọn bá lọ jí olúwa rẹ̀ gbé ńkọ́. Níbo lẹ ṣe máa ń ronú dé gbogbo bí ìtorí ọlọ́yin ọmọ Nàìjíríà.
1: Ẹ sọ́rí àwọn tí wọ́n sọ yun ó rí wípé ìrònú sí ọ̀nà bí tí wọ́n ronú lọ́hùn. Èyí tí ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù ni pé ṣe ń pojúgbó wọn ó ti lọ ra àgbàdo tí wọ́n fẹ́ rà. Wọ́n wà kó wá sígboro.
0: Wọ́n kó wá sígboro. Wọ́n máa
1: ta. Pé wọ́n fẹ́ máa ta. Ìyẹn ni wọ́n sọ ní pé ààbò tí ò tí nípọn tó ṣe ni wọ́n fi lọ máa kó àgbàdo nínú igbó. Èyí ń dá lórí ààbò. Ẹ̀rín sáà nìkan tí wọ́n sọ.
0: Wọ́n rí yùn náà wí.
1: Wọ́n rí yùn náà wí. Èyí ń dá. Ṣé rí bí nǹkan ṣe rí láti ilẹ̀ tó jẹ́ pé adìẹ Nàìjíríà bà lókun.
0: Taro orokun
1: taro radìyẹ tá a sì rí àwọn kan tí wọ́n jẹ́ pé wọ́n ń lo mọ́tò kàǹkàǹkàǹkàǹ hẹ́rìmọ̀. Wọ́n ní mílíọ̀nù wọ́n ń gbé àwọn nǹkan kan tó jẹ́ pé wọ́n ń gbé pamọ́ tó jẹ́ pé asẹ̀mọ́lù ni wọ́n.
0: Bí ẹran bá lé
1: tó jẹ́ pé wọ́n mọ bí wọ́n ṣe ń jalè pẹ̀lú gègé wọn. Gbogbo àwọn nǹkan bá ń lọ kò sí bí àwọn èèyàn ò ṣe ní máa ronú pé ìwọ ọlọ́run ṣe bí ilé ayé kan làwọn náà dẹ̀ wá wáyé ṣe báwọn kan leléyìí. Ṣé ẹ mọ̀ pé tí ò bá dúró dáadáa kò ní yóò fẹ̀ sínú bí pé tó àbí bó ló ń ṣe fẹ́ sílé ayé òun. Ẹ ti understand nǹkan tí mo sọ. So èyí ló fi dàbí ẹni wípé àwọn nǹkan kan wà tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ lálé àwọn èèyàn lọ́wọ́.
0: Èyàn gbọ́dọ̀ lálé àwọn èèyàn lọ́wọ́.
1: Àwọn èèyàn lọ́wọ́ in tó wà lọ́wọ́ yín mo fẹ́ kẹ́ rí nǹkan tẹ́ fẹ́ fi ṣe.
0: Kókónù simple. 0916893 1000 0915333 4893 tàbí 0911 3 4 8 9 3 àwọn ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta tó wọlé sínú kulu yìí náà 0916893 1000 tàbí 0915333 4 8 9 3 hello.
2: Ẹ kú iṣẹ́ sá o.
0: Ẹ ṣeun sá.
2: Kọ́lọ́run kò ṣàánú fún wa lórílẹ̀-èdè.
0: Àmì.
2: Ẹ mọ̀ pé téèyàn bá tí ajá tí ó ṣeéṣe bí ń pa. Téèyàn bá kan téèyàn bá bu oúnjẹ díẹ̀ fi kan ó fi kó jẹ́ pé omi ló fi kankan tó bá jù sí báyìí ó máa hàn pàkó ni. Tí wọ́n máa wojú ẹni tí ó ń ju kíní ẹ pé bí yẹn ṣe lè jù mí á fẹ́ máa tẹ̀lé pé.
0: Ìwọ ló fún mi lóúnjẹ yìí.
2: Ṣé kíní ti tán ni. So ìwé bí àwọn èèyàn tó wà àwọn tó ń pera wọn ní àwọn tó ń jẹ́ràn fún yàn nǹkan tó ń ṣe nìyẹn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tó bá mọ ọlọ́run tó bá ṣe ohunkóhun á ṣe lọ́nà tó jẹ́ pé àwọn tó ṣe fúnkan inú wọn máa dùn tó jẹ́ pé wọn ọlọ́run máa sọ nípa ẹ̀. Àwọn tí wọ́n bá sọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé wọ́n kówó fún yìí normally èmi ò tí ì gbọ́ ní àdúgbò wa lérí o. Gbogbo nǹkan tó ń dánwò yẹn tó ń ṣe lọ́wọ́ wọn ò tí ì ṣe wá nílẹ̀ Yorùbá torí tí wọ́n bá ṣe nílẹ̀ Yorùbá àwọn Yorùbá wọ́n máa gbé ohun sókè ju gbogbo àwọn tọ̀hún yẹn lọ.
0: Wọ́n á sọ̀rọ̀ wípé àwọn gba owó.
2: Kò sí ọmọ àlè níbi báyìí. Kí ni àwọn èèyàn á dẹ̀ á fi ọ̀rọ̀ gún wọn pé ohun tó rí pé wọn ò gbúrò pé wọ́n ṣe wọn pé wọ́n ò sọ̀rọ̀ jáde. Kò débi tí wọ́n máa fi sọ sínú wọn pé òótọ́ wọ́n máa ṣe báyìí. So ṣé ok àwọn tó ń bá sọ̀rọ̀ ṣé ọmọ primary ni wọ́n àbí wọn ò dá nǹkan kan mọ̀ rárá tẹ́lẹ̀. Kò lọ́ ti rí wọn kú jọ. oro yen o ko jade lati to eru to peye pe be se lero si si o de da ko da ko ribe bi gba ti nkan fi nkan ju o lori bayi to enan fun ah o ni agbara olorun ko gba wa o ile ede yi ah awon jo n fi han pe esin lagberu a se tolorun ni
0: a se tolorun ni
2: to ba tolorun awon to ba mo esin ko olorun o ni bi esin ko ni bi esin ko bi esin lo wa ko fi ko olorun pele
0: iwa eniyan
2: isi to olobire isi to to olobire isi to to de ma gba keyan fi okan e olorun ko je owo okan ara e fo olorun ko je wo ese e ko ko sile ko gbadura ki se adura ori radio olukuluku lo ma lo kule to ma gbadura ngba so awon to ma soro olorun bibi ti ma fi gboro to ma fi ni okan ati gbadura na da se awon to opo business center to n da sile to so pe ile si
0: business center
2: o wa na ori le de nkan niyan isubu ori le de niyan ati ko olorun gba wa awon awon ijo to n wa soro olorun ni to to wa ye pe won ko da kan won le ma gbe gba ore ni waju anybody tori pe owo ti won gan ni won lo si pe ti awon eyan ti e le mo olorun won de won kun fun ni won ti wa ijo aye won so fi gbogbo ijo aye won lele ben ni so o so won ko ko po ko to wa e o o wa o la di pele olorun ti yen wa pelu idaniloju ni mo ti so fun pe yen wa ni ita wa na ti a je ara laba ninu e Olorun ko le ko sha nkan lori re de.
0: Amen.
2: Ohun ti oro Olorun fe ti Jesu fe ti gbogbo ijo ma wa suru o la won wa su e.
0: Ai. E ma bi ni ipo yen ti re. Hello.
3: E karo sa.
0: E karo sa.
3: So je no pe lati ologun ero.
0: Lati ologun ero kaabo sa.
3: Yes sir. It's not in this condition that Nigeria is now that the wife of the president should have said such words.
0: Ke se nu asiko ta wa yi.
1: Se nu asiko ta wa yi lede.
3: Yes.
1: Bata ti wa.
3: Yes. She's not supposed to say this type of thing at this time. Thank you very much.
0: E seun sir. Thank you so much. Mr. George from Ologun Eru. Won ni ke se ru asiko ta wa yi, asiko wo la wa yi ambassador.
1: E se asiko iyan. Iyan gba seri
0: ebi opada fo
1: meke
0: mo nbo hello
4: olomiye
0: honorable bolawon
4: olomiye
0: e ka bo sa
4: se ba fale wa
0: won lasiko ta wa iko lo ye ki yawo are soro tan so yi
4: ben se ba wo interview leda ko se ko n akankan to so o ni awon o fa awon TB awon to ni tuberculosis cancer
0: on fa ni 2 billion bi nkan
4: yeah o wa ni ko wa advice Nigerian ke ko lo ma se business akara kuli kuli nkan mu se wo to gan sin to yi o ni awon to ni cancer
0: awon se fun won
4: food malnutrition fun lowo cancer 2 billion TB 1.5 at 1 billion food malnutrition 500 million check message
0: ben
4: so awon to no flow ni but what advice say
0: kawo yan
4: what advice Nigerian color match business kuli kuli akara whatever nto so ni sheri color shan wa lo really dey
0: amen
4: awon yan build company lo ti se innovation lo ko nta n lo yi awon olorin se gbogbo sula ka n se so ma ja le se le pe ka awon yan le se e mo ko lati ba democracy ti wole e mo come to silon come to silon ti poju
1: o ti po
4: e ka so re ti joye se jonto no ba
0: okay
4: I'm ambassador.
0: I'm going to go to the house. Oh, dangerous.
4: Ibon de re amose nkan se omoju ibon omoju ko pan kan lo.
0: Be ni.
4: O gba emi lenu
0: ko. Be mi ni.
4: Omi. Ehe. O so bawo wa ni ibon yi wa npo so wo wrong hand.
0: Kisa.
4: Kisa bawo de ni taku.
0: Kisa ordinary ibon. Kisa
4: bawo de ibon se nwole.
1: Abi o.
4: To fi npo so wrong hand. Ai akoko ni e. Se wa ri lo kan du mi ni awa southwest yi. Se o ko ti peta no tin complain pe o ji sha won lo nwole o. Ara awon kan bi gan ni o nko won wole lati bi gan won go kale lati bi gan e we na won tin complain e ka ma gbo pe awon oba awon iyaloja kale won ti ka sin lati gba yin now mo fe so o wake up fun yin.
0: Okay.
4: Eh abasilo antes ba shop alo. Ki no ma se re.
0: Awon ti
4: afefe to fe to ba gbe
0: to ba so ni palo, won ni ken to wo si eso won mo fura, ko mo sa fura.
4: Akoko ni e. Elekeji. I I want to go to the house.
1: Sheri to ewan ni aleso Olorun paka o tapero fo meriwo Sheri en ti oloye gbola anso yi ka so to toro ka fa ko mo okun oro yo awon asiwaju wa nile ka ro ji rejoko tetereju
0: awon asiwaju
1: won ti joko tetereju apere ti awon bale bale wa awon kabiyesi gbogbo won pon wa bayi o ye kan pe ate ti e ba ni nkan ti e ba ni grodish laarin ara yin o ye kan ragbe kini se yo kan ragbe ti egbe kan ni
0: kan yanju e
1: kan yanju oro to wa nle yi o
0: hello
5: hello
0: yes sir
1: hello
5: hello
0: yes sir
5: mo ki baba wa ni tan dada mo ti ki baba wa tokunna
0: eso sir
5: ko ni re yi o
0: amen
5: sir ade yi olusegun lo ko temi o mo ki la tayi gan le yo
0: e ka bo sir
5: e da mo kokko fe ki se wa si ati esi kan tem go mi ka
1: gbogbo ara
5: gbogbo awa ta npi e dakun baba wa one nation se yin baba one nation lo wa nbe
0: awon na
1: emi ni sir
5: e wa lori eto laaro wa
1: be ni sir
5: seri awa ta npi e dakun e ma je a ma je di fun awon ti an seto yi pe won o gbe phone wa won o gbe call wa ko si njo won o mo number ni kaka o
1: ah
5: emi je gbianju lati wole ninu eto ti an se ni aro yi mama wa kan eto e inu mi si nke baba wa na ni an so pe awon bo ni ago mewa
0: ben
5: awon o mo number ni kankan o e ma je a ma je di fun wa pe won o gbe number mi e jan biyanju ki nwole mo pepepe won o gbe so bo se ri diyan o a ma je di fun won rara pe won o gbe call wa o ko mo won o me ni body o
0: ebi
5: ti mo npe yi won ri yin ri e ri mi ri abi
1: ben
5: bẹ́ẹ̀ náà ni gbogbo wa ká ń pè tí ọlọ́run ràn wá lọ́wọ́ ṣé wá rí tí mo fẹ́ sọ ni pé ọlọ́run àfi kọ́lọ́run sànù wa lórílẹ̀‐èdè yìí ọlọ́run mọ̀ sànù wa gidigan tá a bá ń pè àfi kọ́lọ́run sànù wa à ń dọ̀rọ̀ padà ẹ̀yìn ni o nínú gbogbo àgbáyé nàìjíríà lọ́lọ́run
0: sànù
5: lọ́lọ́run ṣe lóore jù òun lèmi àti bàbá kan tá a jọ wà nínú ibi tí mo jókòó sí sọ láàárọ̀ pé àlùmọ́nì tí nàìjíríà ní kàṣà ní orílẹ̀-èdè tó ní àbí bẹ́ẹ̀ kọ́
0: bẹ́ẹ̀ni kò sí rọ́mbẹ̀
5: àwọn àtọ́rìn wa wá ń bọ àlùmọ́nì wa wọ́n ń kó lọ lu wọn àwa lajúlẹ̀ yín tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ yìí ní nǹkan àlùmọ́nì àbúsọ̀rọ̀ nígbà bàbá kan yànnà náà ní ayé nígbà kan nínú ètò ti irú àwọn ètò yìí ó lé ní ọgbọ̀n
0: nǹkan bẹ́ẹ̀ lára ipò lásán
5: nǹkan bá ń bẹ ní kìnìún ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni ìpínlẹ̀ kọ̀ọ̀kan káàkiri
0: lára kúrúdọ̀ ìlàsán
5: àwọn adarí láti yẹn ó ọlọ́run sànù wa lórílẹ̀‐èdè ọlọ́run bùkún wa ó àwọn tí ń darí wa láti yàn a sì wọ́n yàn pátápátá ìlépa wọn ni pé káwọn ṣàjẹ́ bẹ́ẹ̀ kí wọ́n máa jókòó pé àwọn jẹ́ ààrẹ àwọn jẹ́ gómìnà kì í ṣe kí wọ́n ní nǹkan gbòógì kan tí wọ́n fẹ́ ṣe fún aráàlú bí ò ṣe pé kí wọ́n máa pé àwọn ààrẹ làwọn. Ẹ wo bí wọ́n ṣe ń pààyàn lọ́tún lóṣì sí kọ̀ọ̀kan wọn bí wọ́n ṣe ń jìyàn gbé lọ́tún lóṣì kọ̀ọ̀kan wọn
1: ọ̀sẹ̀
5: káàbọ̀lẹ̀ tí wọ́n ti jí àwọn ọmọkó lábẹ́ ìjọba yìí lábẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà Federal Commander in Chief of Army Republic of Nigeria tó lè pàṣẹ pe gbogbo eyin ologun ewo nugo yen lo enodu la won mo je nko ina ko si be oro ba se tun wole 27 lo gumu laya won intia wa se intia nu adua di pe adua da mo gba ni pe kọlọ o do la won mo yen
0: amen
5: ko mbi tien wa yen kọlọ o fun ra re gba won jade awon tien ji won ko kọlọ o fun orin ijika ku won
0: amen
5: ti won o sun lo ti won o fi ku amoyen jade adura je ja mo gba niyan awon olori wa o ran won ran yen o egbon ti ya wa re nso ngba won ti gbo oke odo won o ko kafaraja ati ro pe afara o ni jama wa lese
0: amen amen e seun
5: sa nigeria oda
0: amen
5: nigeria oda
0: e seun pupo sa ìròyìn tó ń tọ́ wa lọ́wọ́ báyìí jẹ́ pé ọwọ́ tẹ àwọn Fulani mẹ́ta kan àti ọmọ Yorùbá kan afurasí ni wọ́n lóòótọ́ tí wọ́n pe wọ́n àrẹsì fún wọn lẹ́yìn tí wọ́n kọ lu agbègbè kan tí wọ́n pè ní Ebimpejo mi mọ̀ bóyá mo gbà abúlé Ebimpejo ni wọ́n pè ní Ibarapa East níbi tí wọ́n ti lọ rèé ṣe ìkọlù sáwọn ilé kan tí wọ́n sì jí àwọn ọmọ méjì gbé fún ransom iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Àmọ̀tẹ́kùn àti àwọn vigilante tó fi mọ́ àwọn ọdẹ ní ọdún la àwọn ọmọ èyí tí ọwọ́ sì ti àwọn ajínigbé yìí Fulani mẹ́ta Yorùbá kan wọ́n ní tí ò bá lọ́wọ́ ara lẹ́nu àlejò lè
1: ràkà àlejò lè bẹ̀kọ́ lè mọ sàárẹ̀ àfọ́jú
0: lè nàka sí sàárẹ̀ àfọ́jú. Hello.
6: Hello,
0: ẹ̀ka àrọ́sà.
6: Mo kí bàbá olómi
0: yẹn. Ẹ ṣeun sá.
6: Àti bàbá ẹgbẹ́ tó kún.
1: Ẹgbẹ́ wù mí, ẹ ṣe sá.
6: Ọkọ̀ Jésù, okùn ọgbọ́n yóò ní jáwó.
1: Àmísà.
6: Ìwòye mi àti àkíyèsí mi lórí gbogbo ohun tá a ti ń ta tó tóun sí lórí orílẹ̀-èdè pàápàá jùlọ àìsàn ààbò yìí. Ó jọ sí mi bí ẹni ká pé ìmùlẹ̀ ló jẹ́ láàrin àwọn olóṣèlú. Ẹ bá wò ó láti ọdún mẹ́ẹ̀ẹ́dì àti Buhari ti wà ń bẹ̀. Ẹ rí i pé ìmùlẹ̀ mi ló jọ lójú mi. Ètò ọ̀dà mi bá kó bẹ̀. Ṣé tí n bá gbé fún ọ sọ tẹ̀síwájú pẹ̀lú ohun tí mo ṣe bẹ́ẹ̀ ni ọ̀yà. Tó ẹ rí ọlọ́run ló gba èrò àwọn ẹni ibi olóòtú jẹ́ o ọlọ́run ló fà á jẹ́ o ohun tí wọ́n gbà lérò pé wọ́n ó ṣe lólèdì. Ó kọjá ń tá ń wò tá ń rí o. Mọ́ ọlọ́run ló wà rè ló dìde láti gbà wá lọ́wọ́ wọn. Ọlọ́run ó sì ṣe àṣetà àti pé iṣẹ́ náà.
0: Àmì.
6: Ẹ rí ohun tí mo sọ kó jọ ìmùlẹ̀. Kò ní pé gbogbo àṣe àwọn kan àwọn tó wà ń bẹ̀rẹ̀ ni wọ́n dárúkọ pé àwọn tí wọ́n ń fún wọn lówó rèé àwọn tí wọ́n ń fún àwọn agbẹ́sùmọ̀ mi lówó rèé. Kí lè bá ṣe fún wọn? Òun ò ṣe é mú fún yín àbí òun ò ṣe é gbé lọ kóòtù. Kó ẹrí gbogbo rẹ̀ àṣírí ńlá ni ṣùgbọ́n ọlọ́run olódùmarè gbọ́ ọ̀dà èṣe wọn. Òtòrí náà ẹ jẹ́ ká máa gbàdúrà ká dojú àdúrà kọ bíi pé ọlọ́run bàbá wa pa gbogbo ìmùlẹ̀ sí ìmùlẹ̀ yẹn rẹ́. Ẹ̀jẹ̀ yẹn tó gẹ́. Ẹ̀jẹ̀ yẹn ìlójúmọ́ láti gbogbo ọdún wọn máa pa èèyàn kí wọ́n máa bí èèyàn pé kíkẹ́ bí. Ohun tá a gbọ́ lé lórílẹ̀-èdè yìí kí èèyàn máa jẹ́ ẹran èèyàn. Ẹ rí pé nǹkan burúkú ni. Ẹ rí òrò pé ẹnìkan ni ó yọjú sí ni ó sì ní ó gbà wọ́n bẹ̀ ẹnìkan ni ó ṣe. Tí ò bá ní ọwọ́ alágbọ̀nrẹ̀ lérú ọ̀pọ̀ Peter kan ọba já owó òde tọ̀kẹ́rẹ́. Tí a rí gbogbo àwọn tá à ń wò pé àwọn bá wọgbó lọ tí wọ́n bá ṣe. Àwọn kan bẹ tó jẹ́ pé láàrin wa náà ni wọ́n sì jọ ń ṣòṣì lúrọ́ tí wọ́n ṣe yìí tó ti gbọ́ tó yẹ pé wọ́n ń ṣe dáńtánà sí àwọn yẹn. Ọlọ́run Olódùmarè kó dákun kó gba agbára yìí lọ́wọ́ àwọn ẹni yìí o. Sọ Ọlọ́run ràn wá lọ́wọ́ orúkọ mi àkàkiri ayé gun àkàkiri láti ayé ìwọ̀n lọ.
1: Ẹ ṣe bàbá wa.
0: Ẹ ṣeun sá. 0916893 1000 tàbí 0915333 4893 a ní ìṣẹ́jú bí márùn-ún ṣe ká tó lọ lórí ètò yìí láàárọ̀ tòní lórí àgbéyẹ̀wò lórí gbàgede ọ̀rọ̀ jàre 0915333 4893 tàbí 0916893. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ nìyẹn pé ọwọ́ ti àwọn Fulani mẹ́ta àti ọmọ Yorùbá kan ní Ibarapa East kan òun ni ọwọ́ ti tẹ̀ wọ́n. Hello.
7: Olumi.
0: Yes, sir.
7: Ambassador.
1: Yee, Chief Golan.
7: Mo fẹ́ sáré sọ̀rọ̀ State Police.
0: Okay.
7: Ṣé rí lọ́dọ̀ tèmi tó bá work àánú Ọlọ́run ọba ni? Ṣé àwọn army èèyàn ni wọ́n? Àbí bẹ́ẹ̀ èèyàn kọ́ ni wọ́n?
0: Bẹ́ẹ̀ni.
7: Àwọn custom èèyàn ni wọ́n? Immigration èèyàn ni wọ́n? àwọn ọlọ́pàá federal mẹ́yàn ni wọ́n wọ́n dẹ̀ ń compromise. So kí ló fún wọn l'assurance pé àwọn state police ò ní compromise? Ambassador. Kí ló fún efe fún wa l'assurance? Bí wọn nìkan ẹnìkan ló ṣòfin tókè o àtàgbéṣọmọ bá ti pààyàn o lámbàkan máa rehabilitate wọn o kọ́dẹ̀ máa integrate wọn sínú maybe military or something. Irú òfin wo nìyẹn?
8: Òfin rádaràda.
7: Dàárọ̀ ìwọ̀n yìí ń ṣe ẹ̀sìn kan tó fẹ̀yìn ẹ̀yọ. Nígbà tí ọ̀gbọ̀n pọ̀ lọ sí òṣìṣẹ́ ẹ tó wá pààyàn ẹ wá ń fún iṣẹ́. So kí l'assurance pé ké tó máa di state police náà bá ṣẹlẹ̀ wọn ní compromise? Èèyàn lèèyàn ń jẹ́ ẹ̀ ṣẹ́jọ́ sí olórí gangan tó bá tó da kò sí kó àní di state police gan tó lórí bá da. Èèyàn lèèyàn ń jẹ́ ẹ̀ sòtúntà tó wọn ní compromise
0: ẹ̀. Ẹ ṣeun sá. Ẹ ṣeun sá. Ambassador. Ká tó mọ̀ lọ. À ń tẹnumọ́ kíní yẹn pé tí ò bá ní ọwọ́ ara lé nínú.
8: Kò sí ẹ tó lè máa fa sàárẹ̀
0: àfọ́jú. Kò pọ̀síbù. Kò pọ̀síbù. Kí la ti fẹ́ ṣe? Ok, ẹnìkan náà wà níbí. Hello.
9: Hello, ẹ káàrọ̀.
0: Ẹ káàrọ̀.
8: Ẹ káàrọ̀.
9: Ka Tomina to dem.
0: Ok, Mr. Tony, ẹ káàbọ̀.
8: Ẹ káàbọ̀. Ẹ ra sá.
9: Ẹ jẹ́ padà sọ̀rọ̀ sí ẹni ẹ sọ pé kì í ṣe àsìkò ilé ẹ tí ìyàwó rẹ sọ. Kì í ṣe àsìkò yìí tó sọ. Àsìkò yìí ojú wà lára wọn gan.
0: Ojú wà lára wọn.
9: Gan. Ẹ ò pè é ní ìsinmi yìí. Tí ọmọ wọn bá wùwàkuwà, wọn á kò sí wọn fi wọn á post ẹ̀. Tí ọkọ bá wọ̀kọ̀ wọn á post ẹ̀. Tí ọ̀rọ̀ kan bá tún sí bá nínú yẹn máa lo ìgbésí náà. Kò ní ṣe àsìkò yá. Àwọn tó ń dẹ́ gbà mú náà dẹ̀ yọ náà ẹ bá lè gba wọn mú kán ṣe ìdájọ́ tó tọ́ lórí wọn. Àkànmá gbọ́kán gbá wọn mú ni. Fẹ́ǹsì. Bóyá ti ti darapọ̀ mọ́ sójà náà ti máa gbọ́. Ọlọ́yà ṣàánú wá Nàìjíríà yìí.
0: Àmì ẹ ṣeun sá. Wọ́n ní tí a bá tún ṣe àìnígbọ́ pé wọ́n àìnígbọ́ ìdájọ́ kankan. Akàgbọ̀ pé wọ́n ti darapọ̀
8: mọ́. Pé wọ́n ti darapọ̀ mọ́ àwọn.
0: Wọ́n ti ní kan integrate wọn kíní kan oríṣiríṣi ó sì máa ń doni yeye. Kíní ẹ̀ máa ń rí bákan lára mi tí máa gbọ́ pé wọ́n ní wọ́n dáríji àwọn irú àwọn èèyàn báyìí. Ìmọ̀ ẹ̀wá tó á dáríji wọn tán ẹ̀ dà wọ́n sínú oko kán lọ máa dáko.
8: Kán lọ máa dáko.
0: Kán jí àwọn náà gbé.
8: Ẹ máa sọ wọn.
0: Ẹ wá ní káwọn náà wá darapọ̀ mọ́ o burúkú jù.
8: O burúkú jù. Kò tí ẹ ṣe máa gbọ́.
0: Ó dùn ní yeye pé irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Who does that?
8: Tordinary person bá nawọ́ pé òun bá pààyàn kan. Ẹ wọn àmọ́ adájọ́ tí wọ́n ṣe fún ni. Ká tó wá sọ pé àwọn tí wọ́n wọ́n tiẹ̀ wà lójú àánú àìmọye
0: èèyàn náà ti gbẹ̀mí lẹ́nu wọn. Ibi láti máa ṣeré padà délé fún
8: ti àárọ̀ tó ní. Ọlọ́run ó dájọ́ o.
0: Orí gbàgede ọ̀rọ̀.
8: Kọ́lọ́run rí kọjá wá sórílẹ̀-èdè Nàìjíríà.
0: Ní kẹ́ pàdé àwọn akin àkàgbẹ̀ wà mí lórí àwọn ètò wa lọ́lọ́kọ̀ ọjọ́ kan àti àwọn lónìí náà. Ẹ má gbàgbé láti ọ̀la lọ ti ṣe ọjọ́ kìíní nínú oṣù keje ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. À á bẹ̀rẹ̀ sí ni máa ṣe ètò wa tó ń bẹ̀rẹ̀ láago márùn-ún iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó ń bẹ̀rẹ̀ láago márùn-ún tá à ń parí láago mọ́kànlá tẹ́lẹ̀ àti sun síwájú báyìí bá a ṣe ń bẹ̀rẹ̀ láago márùn-ún aago méjìlá lóru láàmọ́ tẹnu ètò bodò bẹ̀rẹ̀ láti ọ̀la lọ lágbára lọ́wọ́ Elédùmarè nítorí tiyín náà nẹ a sì gbàgbọ́ wípé ẹ̀yin tẹ wà ń bẹ̀ yìí tọ́lọ́run pé kẹ wà ti wáyé ẹ̀ ní já wa ń tàn mọ́ bẹ́yìn ò bá sì ti já wa ń tàn mọ́ ọlọ́run náà ò ní já wa náà lè já yín tàn mọ́ a lè ṣe ju bẹ́ẹ̀ ti ṣe lérò lọ lágbára lọ́wọ́ Elédùmarè. Nàìjíríà ó da yóò dùbẹ̀ bí ó kàn sí àmbásádọ̀ ẹ kú atótónu látàárọ̀.
8: Tó oníyan ṣe wọn ọlọ́bẹ̀ ṣe wọn. Àwa náà kó àìbínú lágbára lọ́wọ́ Ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́ o.
0: Àmì àṣẹ Ẹ̀dùmarè.
8: Kí Ọlọ́run ṣàánú kó ṣàfi àánú gbà wá ni torí pé ó ti ṣe ní tó yẹ kó ṣe fún wa àwa la fi ayọ̀gọ̀ ta fi bàjẹ́ o. Tó Ọlọ́run ara wa lọ́wọ́
0: ṣẹ̀jẹ̀
8: ká kú fún àdúrà. Orúkọ tèmi ni àmbásádọ̀ Wálé ẹgbẹ́ wùmí
0: bàbá wọn lè ṣàn. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi ìlókọ tèmi jẹ́ Nàìjíríà ó da yóò dùn gbàgbọ́ kan sí gbọ̀ bá da tó dùn tá àtẹ̀yìn àtàwa. Wọ́n ní fẹ́nikẹ́ni ni wa ṣàwátì lágbára lọ́wọ́ Elédùmarè. Mo fi ń sọ́wọ́ Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà dọyún o ẹ̀ ní ṣòfò fún wèrè lágbára lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ èrè kàǹkà Lord Ewa.
10: Lati Ikoni West Radio 89.3 FM Ikoni Kanga Gbemode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na on te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se on ti Ikoni fi utelu o bi ko se iwoye won e se on ti e n gbo wa.

Eka san o. Akojopo iroyin agbaye londe se ti goyin lati ikoni konga gbon magbe. Wells Radio 89.3 FM ti akale si opopona laafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke ni oniroyin yin saju egbon awon koko to wa ninu iroyin na. Tinubu ti buwo lo ise akanse awon oju opopona 37 niye. Eyi ti owo won wo trillion meta naira o le mesan ni ti buto ro awon ipinle 15 ijoba apapo to fi mo egbe awon osise agba nile eko giga fasiti eti egbe awon ti ki se oluko nile eko fasiti yun egbe nasu to fi mo egbe awon to nko ni nipa imo ero na ate won ti fenuko lori atunse idunadura nipa adehun odun 2009 ajo lominira to nri si oro eto odebo lorilede yi yan INEC ni won ti fi oruko Peter Obi si ojo opo won awon eniyan ti won da pada lati ilu kan to je ara apa iwo orun ile adulawo won ti gbe orilede Ghana lo si waju ile ejo lori ilana ida pada lati ilu kan si omiran ti orilede America awon iko alaabo ni won ti duro gbagbagba ti wamu wamu ni lo South Africa saju eto ife onu awon iko to nlo di si awon ajoji ni luna ninu iroyin re idaraya lagbaye iko egbe agbabolu Morocco won bo dundun iya fun iko egbe agbabolu Netherlands lori asolewo mi kin gba si lati de ipele 14 to gbeyin idije ife eya agbaye na ne bayi egbo iroyin na lekunrere are Bola Tinubu ti buwo lo awon ise akanse oju popo eleyi to je 37 niye toju trillion meta naira o le mesan lo lawon ipinle 15 gege bi lara akitiyan ijoba apapo lati wako imudara fun ohun amayederun to ro mo awon ise akanse oju ona oju popo wa lorilede yi Minister fun oro ise David Umai o safihan oro ohun lojo aje lakoko to n ba won oniroyin soro leyin ipade igbimo alase apapo FEC eleyi to waye ni ile ise are nilu Abuja gege bi ohun ti minister wa filede lara awon ise akanse eleyi ti won buwolu na o ni ise pelu awon ipinle kan bi ipinle Adamawa Benue ipinle Cross River Ebonyi Ekiti Kogi ipinle Kwara to fi mo ipinle Eko Niger Ondo ipinle Osun ipinle Oyo Plateau Taraba to nti ipinle Yobe Umai fote waju nu oro re nipa awon eto amojuto oju ona oju popo marose ilu Eko si Ibadan to nti ase pe kan bere ise pada lawon oju ona ohun minister tun te waju lati kede iye owo eleyi ti won na ti won fi pari oju opopo na salalu ti Abuja si Kaduna si Kano eyi ti won pe owo to pari e owo bilionu 37 owo naira wa bakan na ewe ni joba apapo tun buwo lu awon atunse ati atunto lori ajo to nri si oro isin rule lorilede yi lati paro idari awon ologun ti ajo na so de ti alagbada won to wa mu atunto ba eto ohun pelu awon imo ikose owo mokan lo ototo to fi mo atunse eto gbangan pago ibi won ti seto lani loye won to nti aso awon agunbaniro won se pase wipe kawon atunse iwe ofin ajo to nri soro osin ruudu ohun ko bere si ni ni ti ayipada ohun ijoba apapo ti saseyori lori fifenuko nipa atunse idunadura lori adehun odun 2009 laarin won ati egbe awon osise agba nile eko giga fasiti lorilede Nigeria to fi mo egbe awon ti ki se oluko nasu to nti egbe awon ti nko ni nipa imo ero na ati igbese eleyi to fopin si osu idunadura lori bi nkan ti nlo nipa ipo tawon osise ti ki se oluko nile eko giga fasiti wa to nti ipo bo ti sise igbese won ohun ni won fenuko le lori lana ode yi leyin ipade pelu awon igbimo ijoba to nti awon olori egbe meteta na ni olu ile ise ajo to nri soro awon ile eko giga fasiti to wa nilu Abuja ni ijerisi iroyin ohun pelu ikansi ibara eni soro lori ago
ààrẹ tó jẹ asíwájú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àgbà ní fásitì ìyún ẹgbẹ́ SSANU tó tún jẹ alága ìgbìmọ̀ jáàkì Mohammed Haruna Ibrahim ó ṣàlàyé ọ̀rọ̀ lórí ipa wọn ti fẹnukò lórí àdéhùn bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ sọ́wọ́ iwájú pẹ̀lú àlàyé tó ṣe nípa pé àwọn olórí ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọn ní láti báwọn ènìyàn wọn sọ̀rọ̀ kó tó di pé àwọn ò gbé ọ̀rọ̀ jáde ṣáájú lórí ẹ̀. Olórí ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress yún NDC ló ti kéde pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti forúkọ olùdíje dupò ààrẹ wọn Peter Obi sọwọ́ sí ojú òpó èyí tí wọ́n fi ń forúkọ àwọn olùdíje wọn tí wọ́n bá fà kalẹ̀ sọwọ́ sí àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò yún INEC. Àwọn olórí ẹgbẹ́ ọ̀hún ló fọ̀rọ̀ náà léde lọ́jọ́ ajé wípé ẹgbẹ́ òṣèlú NDC wọ́n tún ti péjọ kòtẹ́milọ́rùn tako ìdájọ́ ilé ẹjọ́ kan tó wáyé láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n wá fi léde ẹgbẹ́ òṣèlú náà ti ní àǹfààní sí ojú òpó àjọ INEC láti forúkọ àwọn olùdíje wọn sọwọ́ ní ìlànà tó ń ti ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àkókò ìdìbò tí àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè INEC tí wọ́n fi léde. Àwọn agbẹjọ́rò ti péjọ lòdì sí ìjọba ìlú Ghana ní ilé ẹjọ́ àjọ ECOWAS lórí ìṣebíòtiyẹ tí wọ́n ń ṣe àwọn tí orílẹ̀-èdè Amẹ́ríkà dá padà tí wọ́n kó wọn kúrò lọ́dọ̀ wọn lábẹ́ ìlànà ìdápadà àwọn aṣàtìpó kúrò nílùú kan lọ sí ìlú mìíràn. Àwọn amòfin ọ̀hún wá sọ̀rọ̀ lórí ẹjọ́ náà lórúkọ àwọn tí wọ́n dá padà sílùú ìyún nílùú Ghana tí orílẹ̀-èdè Amẹ́ríkà já sílùú ọ̀hún lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tó pàṣẹ pé ó ṣeéṣe kí àwọn ènìyàn ọ̀hún ó fojú wi náà báwí tàbí ìbáṣe ẹjọ́ bí wọ́n bá kọ̀ láti padà sílùú wọn. Gẹ́gẹ́ bí ohun táwọn agbẹjọ́rò ọ̀hún wá fi léde lára àwọn ènìyàn ọ̀hún Ghana ọ̀wọ́n náà tún dá wọn kan padà. Ìròyìn tún wá gbé pé wọ́n kó àwọn mìíràn lọ ìlú Togo láì ní ìwé ìrìnnà tó fẹsẹ̀ múlẹ̀. Ẹjọ́ ọ̀hún ò ní wọ́n wá pè lọ́jọ́ ajé pẹ̀lú ilé ẹ̀kọ́ ìmọ̀ òfin Cornell nílùú Amẹ́ríkà tó ń ti àwọn ìgbìmọ̀ kan tó jẹ́ àjọ tí kìí ṣe ti ìjọba. Ẹjọ́ ọ̀hún ti wá wà níwájú ilé ẹjọ́ àjọ ECOWAS tó wà nílùú Abuja tó jẹ́ igun ìdájọ́ tó ga jùlọ fún agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. South Africa wọ́n ti tú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá jáde síta nítorí ìbẹ̀rùbojo lórí ìfẹ̀hónú àwọn tó ń lòdì sí àwọn àjèjì tí wọ́n wà nílùú ọ̀hún. Wọ́n pe bóyá o lè di wàhálà alágbára bí ààrẹ Cyril Ramaphosa bó ti ṣe ń rọ̀ wọ́n wípé kí wọ́n mọ̀ fi kíní ọ̀hún ṣe bí ìkóniláyàjẹ tàbí ìdúnkokò mọ́ni. Ètò ìfẹ̀hónú ọ̀hún tó ṣàmì òpin gbèdéke èyí tí wọ́n ti fi lọ́lẹ̀ fáwọn àjèjì tí kò bá ní ìwé láti fi orílẹ̀-èdè ọ̀hún sílẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló sì ti sá àsálà kúrò nílùú ọ̀hún tó fi mọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nílùú South Africa tí wọ́n sọ nípa pé àwọn ènìyàn tí ò ń ka wọ́n jẹ bí 175,000 níye ó ní wọ́n ti kó kúrò ní orílẹ̀-èdè náà tí púpọ̀ nínú wọn tó sì wá láti orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Arákùnrin oníṣòwò ará Ukraine kan tó ń ti àwọn ẹbí rẹ̀ méjì ó ní ìròyìn gbé pé wọ́n farapa nínú ìdúgbòmọ̀ àdó olóró eléyìí tí wọ́n gbé àdó olóró ọ̀hún bí ẹ̀bùn ní ilégbèé tó wà nílùú Monaco. Gẹ́gẹ́ bí àwọn oníṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ṣe fi léde onítọ̀hún ó jẹ́ arákùnrin oníṣòwò tí wọ́n ń pè ní Fordim tó fi mọ́ ẹnì kejì rẹ̀ tó ń ti ọmọ rẹ̀ ọkùnrin ọdún 13. Àwọn àgbàlagbà méjèèjì yìí ní ìròyìn gbé pé wọ́n wà nínú ipò tó lágbára. Ìdúgbòmọ̀ ọ̀hún ó wáyé ṣáájú aago 9 alẹ́ níbi tó súnmọ́ ẹnu òloro ìlú French. Ìjọba ìlú Monaco ti wá fọ̀rọ̀ léde lórí ìṣẹ̀lẹ̀ ìdúgbòmọ̀ náà tí wọ́n sì pé àdó olóró ọ̀hún wọ́n pọ́n bí ẹ̀bùn òun ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Mínísítà ìlú Christopher Mermand òun náà sọ̀rọ̀ fáwọn oníròyìn nípa ohun tó dàbí pé ó wà nínú àdó olóró náà tó fẹ́ dàbí irin. Àwọn aláṣẹ wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà bí ìdíjì ṣe kọlù sí ìyàn pẹ̀lú báwọn ọlọ́pàá ṣe ti pé iṣẹ́ ìwádìí ó ti ń lọ lábẹ́lẹ̀. Ní àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé
Iko ẹgbẹ́ agbábọ́ọ̀lù Morocco ti ti ọwọ́ wájú láti wà lára àwọn 24 tó gbẹ̀yìn fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé àjọ FIFA lẹ́yìn tí wọ́n ṣẹ́gun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Netherlands pẹ̀lú àmì ayò 3-2 nínú bọ́ọ̀lù àsọlẹ́wòmí kí n gbà sí lẹ́yìn ọ̀mẹ̀ àmì ayò 1-1 tán kọ́kọ́ gba ní Monterrey nílùú Mexico. Ismail Saibari, olómi àwọn nínú àsọlẹ́wòmí.

lẹ́yìn tí Asọ́lé Yazimbonu tó mú bọ́ọ̀lù Crescencio Somerville àṣeyọrí wọn ọ̀hún olóti ṣètò ìfigagbága tó kàn pẹ̀lú Canada lọ́jọ́ Àbámẹ́ta. Nínú ìdíje mìíràn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Germany wọ́n já nínú ìdíje lẹ́yìn tó pàdánù Asọ́lé Womekengba sí àkọ́kọ́ ife ẹ̀yẹ àgbáyé wọn sọ́wọ́ Paraguay Kai Havertz mi àwọn lẹ́yìn tí Julio Enciso tó ti kọ́kọ́ mú bọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paraguay léwájú ṣùgbọ́n ìrètí Germany ló padà bọ́ sí òfo lẹ́yìn ìgbà tí Asọ́lé tó mú bọ́ọ̀lù Havertz àti Nick Wattmade ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paraguay wọ́n kọjá wọ́n sì lọ́ máa kojú bóyá ikọ̀ France tàbí Sweden nínú ìdíje mìíràn eléyìí tí yóò kàn wọ́n kù. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu buwọ́lu iṣẹ́ àkànṣe ojú òpópónà 37 tó ju tírílíọ̀nù 3 náírà ó lé mẹ́sàn lọ láwọn ìpínlẹ̀ 15 níye. Ìjọba ti buwọ́lu àtúntò àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrú ìlú wọ́n pààrọ̀ ipa darí rẹ̀ láti ti ológun sí ti alágbádá. Olórí ẹgbẹ́ òṣèlú NDC ti kéde pé ẹgbẹ́ òṣèlú àwọn ti forúkọ olùdíje dupò ààrẹ wọn Peter Obi sọwọ́ sójú òpó àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC. Àwọn agbẹjọ́rò pé ẹjọ́ lòdì síjọba ìlú Ghana nílé ẹjọ́ àjọ ECOWAS lórí bí wọ́n ṣe ń ṣe àwọn tí orílẹ̀-èdè Amẹ́ríkà dá padà lábẹ́ ìlànà ìdápadà láti ìlú kan sílù mìíràn. Orílẹ̀-èdè South Africa tú àwọn ikọ̀ ọlọ́pàá jáde síta nítorí ẹ̀rù pé kí ìfẹ̀hónú àwọn ikọ̀ tó ń lòdì sí àjèjì kó mọ́ bá di wàhálà tó ń ti rògbòdìyàn. Bí ààrẹ Cyril Ramaphosa bó ṣe ń rọ àwọn elétò ọ̀hún láti mọ́ ṣe bí ìhàlẹ̀ tàbí ìkóniláyàjẹ. Oníṣòwò ọkùnrin kan àti lára àwọn ẹbí rẹ̀ méjì wọ́n farapa nínú ìdógbàmọ̀ àdó olóró eléyìí tí wọ́n ṣe lọ́jọ̀ bí ẹ̀bùn nílẹ̀gbé tó wà nílùú Monaco. Nínú ìròyìn eré ìdárayá Morocco ń tẹ̀wájú pẹ̀lú bó ṣe wà lára àwọn 24 tó gbẹ̀yìn níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé àjọ FIFA lẹ́yìn tó bódùndú ìyà fúkọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Netherlands pẹ̀lú àmì ayò 3-2 nínú Asọ́lé Womekengba sí lẹ́yìn ọ̀mẹ̀ àmì ayò 1-1 ní Monterrey nílùú Mexico. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ó wáyé látọwọ́ Kunle Olówú. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀ Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú òkàlẹ̀.

0: West Radio 89.3 FM. Konga Agbon Magbe, Tokun Fun Omi Ogbon, Imo Ati Oye.
1: Gbogbo ọmọ Nigeria ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kan ní kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún wẹ òsì káfọ̀ sì wẹ ọ̀tún àfọwọ́wẹwọ́ lọ́wọ́ fi ń mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbé dé wákàtí kan ìgbádùn wákàtí kan omi ọgbọ́n wákàtí

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: yi kuro e ma gbe kuro ke ma yi kuro 89.3 la wa ngo e ma gbe kuro
1: ni west radio
0: e ma yi kuro 89.3 la wa ngo
1: oluyole la wa
2: West Radio 89.3 FM Konga Goma Gbe
3: ba fe poluwo oja yin lori radio te fe ma ta warawara bo meta se nta West Radio ni ke ma bo o afiti wa gbe ti yin laruge ubu ubu o gajara lo o come for your jingle and advertisement at West Radio 89.3 FM kuku legbelegbe ati lajo lajo ile ise nla nla ati kekeke eyin ile ijosin patapata e ma bo e wa gbe wo e je wo e jo wo e to wu jo Oga ni master ki le tun duro se na e ma se tabi sugbon o e ma bo wa sile ise wa ganda la wa lege titi ile funfun pelu awo polu west broadcasting out ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elu elu 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. Olorun gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
4: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
3: West Radio 89.3 FM. Kanga Agbemagbe.
5: The time is 2 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
6: Lati ikanni Kanga Agbemagbe 89.3 FM. Gerege ni ago meji osan lu.
7: Makale marale.
8: Kole kole kole kole le tu ta baruwo karale karale abi ka kole iru lewo le fe ko ile wo le fe ra se le to si lo dara ni abi ti ona jiji tinu omi abi tinu ira abi yan gbe ile koda ko je turi apata kole kole le tu ti o ma yanan na e fun yin
9: ni West Radio 89.3 FM ni gbogbo ojo Tuesday laago meji si meta osan 2 to 3 p.m. every Tuesday
8: anfani wa fun yin lati bere bere tabi so awon nkan to nsele ni site yin nipase text message awon ojogbo to danto ti won ni kankan tabi omi ise lori oro ile ati ile kiko oni gbeyin lori eto bakan na le le pe lati daseto tabi salaye ile tabi ile te fe ta fun ikede ati ipoluwo oja abi e fe su ni gbowo e ma bo ni
9: ile ise West Radio 89.3 FM alaafin avenue oluyole ibadan
8: tabi ki e pe adekunle
9: speak louder
8: 07057330952 07057330952 Olorun akole ayo fun gbogbo wa o
10: Kwale kwale, ajodun odun kan lori afefe Tuesday July 7, 2026 Lamo lori de ti o jabun lori eto kwale kwale ni kan ni West Radio 89.3 FM Alaafin Avenue Oluyole Ibadan Ago meji si meta osan 2 to 3 p.m. Live pelu awon ebora bandera bande bi gas cylinder cement pen pressing iron ati be be lo idije orire yi wa fun gbogbo eniyan atani to ni nkan kan tabi omi se lara ile kiku ati le rira awon alejo pataki ti won bo ni won ba wa yi koto idije orire lojo na Adekunle speak Da baba kole kole ni o ma gba gogun eniyan lalejo sati ra ticket 1000 naira jafa bi o jafara o tun dafo re re tabi o sowo si senator kan number yi 2463989023 ko si fi receipt re sowo si whatsapp number yi 07057330952 o pe ile ise lo ti kebu fun wa tai na ba fe se be e ma pe adekunle speak loud baba kole kole sori number yi 07057330952 hotel life supportive foundation lo package Kole kole odun karin yi emi ni won jabun so be
11: Kole ayo fun mi o Boye mi o ni sope Bile alayo dan mi wo Ope mi apoja burata Kole alayo fun mi o Boye mi o ni sope bile alayo dan mi wo ope mi apoja murata emi akole o gugu egbe mi lo nrale tan kole tara ti won emi akole o gugu egbe mi lo nrale tan kole tara ti won ile ti mo ba ko koni wo mo mi lori ami
1: sẹyin naa ti sami nibi te wa yen
11: ile ti mo ba ko koni wo mo mi lori ami ami ni
1: ede ka san ede ku ise ede ku igbadun asiko yi o
11: a se document bi survey building plan abi CFO at agreement
1: mo kiyin e kaabo sori eto wa eto yin ta pe ni kole kole real estate iyen nikan ni West Radio 89.3 FM konga agbon magbe ele to je pe gbogbo nte fe oju kan lo wa lodo ti wa Adekunle speak louder on loruko temi baba kole kole baba gbele kale te ba ni baba fila tum omi eko eko na ni ojo ni ti wa ni agbara olorun oba
11: temi nko baba tun kole ayo fa won kan temi nko o eya oluwa temi
1: eja se baye eyin kan lo si kan ni abani dore wa ta pe ni fan page iyen at West Radio 893 at West Radio 893 o a ma wo yin kete kete eyin o si ma wo wa live and direct e fi comment yin ranse e like e si ba wa share be se nse yen la wa nwo ni bi la ma daruko yin pe lagbaja ti wa nbe nkan bayi le so nkan bayi lo so e ma wo ke ma like ke si ma fi comment yin ranse ke tun share logun logun ati ni ogbon ogbon
11: emi akole o gbogbo egbe mi lo nrale tan kole
1: eto ta pe ni kole kole yi o ti la ponja o koja be ka kire agbala aye
11: ami ami ni e se ile ti mo
1: aimo ye awon eyan na se pe nbo la won ti rowo ta won fi rale nbo la won ti rowo ta won fi kole abo la won se se e ba ngbo kole kole e ma ri ogbon kan tabi omi idimu nibe ele teyin no fi ma somi ogbon mu nitori pe opolopo awon opolopo pipe omo Nigeria kaakiri agbala aye number wa da seto ti won fi oye gbe awon to ba nru wa loju won salaye e fun wa iyen na la fi nto pe eyen ma gbo West Radio daada
11: wo ko seri werede were igba melo ni legin duro werede were igba melo ni
1: ope ni folorun oba yi pe a da ojo ojo yen ti fe pe tan ewo niyan eleyi ta pe ni kole kole ajodun odun kerin lori afefe e ti gbon foran e leni awon eyan tin gbianju won ra ticket lati fi se kini won ra ticket yen ni 1000 naira iye te ba fe le so e ba fe ogun e ba fe ogbon e ba fe adota nta fe fi se ni pe a fe je awon ebun kan ni wo yojo mejo ati men ti o jebu gas cylinder ebun akoko cement are ebun wa ni paint tan pe ni order are ebun wa ta je na ni bakan na pressing iron o na ti wa nle awon ile ise ti won fun wa ni gbogbo awon nkan won ye e seun pupo pupo pupo I recognize the presence yin ge bi asa awon ile igbo yen ni pe eyin teyin na fe se be ori ofe wa fun yin lati wa e je menuba honorable Ibitoye Said Olabanji aka BJ Bale awon ni won ra gas cylinder fun wa bakan na honorable IJK aka Genius awon won ra pressing iron fun wa honorable Adepeju Rukayat Idris awon won ra ticket marun bakan na ile ise yi won duro ti wa gbagbagba ile ise Home Links Global Realty Company Nigeria Limited real estate company ni won awon na won duro ti wa ticket mewa la won na ra mo ki Alhaji Kazim Olanre waju lati inu egbe building materials dealers ori aje ni Ogun pa Nibadan awon egbe ti won ta awon ilu ikole niyan won duro ti wa won le lojo yen yi pe ajo se ni bákan náà God's Grace Aluminium tí wọ́n ń ṣe àwọn fèrèsé ilẹ̀kùn tó jẹ́ aluminium ní odò ọ̀nà Ìbàdàn àwọn náà wọ́n dúró tì wá wọ́n ní òní sẹ́wó. Excellent Standard Blocks ní ẹlẹ́yẹlé Ìbàdàn ẹ ṣeun o ojú òní ti ẹ̀yin náà. Oyo State Fire Services Reforms lábẹ́ aláṣẹ bàbá Alhaji Akinwande Maruf ẹ ṣe bàbá. Nigerian Institute of Building NIOB àwọn náà sọ pé kánìṣó ńlẹ̀ pé àwọn náà ṣe àtìlẹ́yìn fún wa. Miak Works and Construction Support Services tán wà lológun ẹrú àwọn náà sọ pé ó yá kájọ ṣe o. Apple Security Nigeria Limited ẹ ṣeun bàbá bàbá wa Chief Stephen Adetomiwa ẹ ṣe o. Mrs. Godwin Christana láti iléeṣẹ́ Rooted Resources Nigeria Limited lóríọ̀lẹ́ àwọn náà dúró tì wá. Bàbá wa The Young ẹrú ọlọ́run ní agbeni ẹ ṣe bàbá ẹ ṣeun púpọ̀ púpọ̀. Olúdíà Water Alhaji Adekunle ni mò ń bá wí yẹn. Bákan náà IBS Master Real Estate and Construction Support Construction Nigeria Limited ẹ ṣeun wọ́n wà ní Sims Plaza. Níbo náà wà ń bẹ̀ yẹn wọ́n wà Làkàlà Express ẹ ṣeun bàbá. Alhaji Kamal Raji onímàálù láti pópó Yemọja. Bákan náà ni ìyá wa Prophetess Táyé Abiodun Reverend Monda ni wọ́n o tó fi mọ́ ọmọ wọn Lady Evangelist Bimbo Awoko Jésù Olórin làwọn ti wọn àti màmá wa Mrs. Mojisola Famuyide àti Pastor Reverend and Prophet Irelegbemi Oyinbo Jésù gbogbo yín pátápátá làkí. Àwọn tó kù tí àti ìdárúkọ ẹ̀dákùnrin má bínú ojú òní tí wà ọkàn gbogbo a ní ò balẹ̀. Wọ́n ní pé ọjọ́ Tuesday tó ń bọ̀ 7/7/2026 pé àjọ ṣe ni agbára Ọlọ́run ọba. Àárẹ̀ àánú ńlá gbà mo ní àárẹ̀ àánú ńlá gbà ṣé ẹ ti ṣàmì. Kọ́lékọ́lé ni ètò ni kọ́lékọ́lé ìkànnì alálùbáríkà ìkànnì olóríire kanga agbọ́nmágbẹ West Radio 89.3 FM níbẹ̀ ni ètò yẹn ti ń jáde. Mo kí yín ẹ kú kalẹ̀ aago méjì ó ti kọjá ìṣẹ́jú mẹ́wàá tẹ́ ẹ bá wojú aago yín òbí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ jẹ́ á sún síwájú èní ni ọjọ́ wo èní ni ọjọ́ ọgbọ̀n ọjọ́ oṣù kẹfà ọdún 2026 ọ̀yá ẹ jẹ́ á ní ìṣòlẹ̀.
11: Ìmúralẹ̀ tán kọ́ lé tara tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì.
1: Àwọn àǹfààní àti orí ọ̀fẹ́ kan ṣí sílẹ̀ lórí ètò yìí.
11: Ká ṣe sẹ́ṣọ̀n àti wádìí ká ṣe dọ́kọ̀.
1: Ẹ jẹ́ ń sọ fún yín gbogbo ẹ̀yin tí ẹ̀ tí ra tíkẹ́ẹ̀tì ti yín. Eléyìí tí ẹ ń wò wípé èmi náà ra tíkẹ́ẹ̀tì o àwọn kan lọ́sàn-án yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi owó tí wọ́n ránṣẹ́ àwọn kan ti pè mí. Tíkẹ́ẹ̀tì yẹn ₦1,000 ni ₦1,000 iye tó bá wù yín ni kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ rà. Tẹ bá fẹ́ sanwó ẹ sanwó sí account number yìí Zenith account number 24 63 98 90 23 Zenith account number 24 63 98 90 23. Orúkọ tẹ́ bá ń bẹ̀ ni Adékúnlé kìlọ̀ òǹlẹ̀ bá ń bẹ̀ ibẹ̀ ní kẹ́ sanwó tíkẹ́ẹ̀tì yín sí. Tẹ́ bá sì ti san ẹ jẹ́ kó jẹ́ kí orúkọ yín reflect pé èmi lágbájá ni mo san owó báyìí ká lè mọ orúkọ tí áfíìsì sí orí tíkẹ́ẹ̀tì o. Ẹ ṣeun. Bákan náà ẹ lè wá sí West Radio ń bí báwọn kan ṣe wá lọ́sẹ̀ tó kọjá nìyẹn. Ẹní tíkẹ́ẹ̀tì kọ́lékọ́lé lẹ fẹ́ rà tẹ́yìn náà fẹ́ jẹ̀bùn ẹ̀yìn ẹ sọ bẹ́ẹ̀ wọ́n ó fún yín ní tíkẹ́ẹ̀tì yẹn wọ́n ẹ sanwó wọ́n sì fún yín ní tíkẹ́ẹ̀tì. Gbogbo ẹni tí ò sí ń tòsí tó jẹ́ ọ̀nà jíjìn òní mo sọ lẹ́ẹ̀kan yẹn ẹ sanwó sí Zenith account number yẹn. Ẹ wá fi rìsíìtì ṣọwọ́ sí WhatsApp number yìí àwa náà wá fi tíkẹ́ẹ̀tì yín ránṣẹ́ sí yín. Ẹ̀dá tíkẹ́ẹ̀tì yín tó bá wà lọ́dọ̀ wa ń bí láwàá kó sínú kòtò tó fi jẹ́ pé orúkọ ti yín ẹ̀yin náà lè participate. Bó ìlú ìtẹ́ bá wì kẹ́ẹ̀wá ń lo ọba gan ẹ̀yẹn ṣáà ti fi owó ránṣẹ́. Nọ́mbà WhatsApp nọ́mbà tí ẹ fi rìsíìtì yín ránṣẹ́ sí ni 070-57-33-09-52 0952 ibe ni WhatsApp number te fi receipt ranse si ojo oni ti wa te ba wa ni ebun teyin na fe ko fun wa abe fe fowo ran wa lowo abi nkan kan tabi omi to le wulo fun eto yi number yen na ni ke pe 0705733 0952 eba ma je ke ma se ise to je mo solar abi brick layer carpenter abi le ise yin kina tin pe ni ise teyin se lodo yin tilers abi architect ni abi surveyor ko si ise ten se lara ile kiko ke je supplier of granite atawon kan mi be abi cement dealer eyan sa ti pe number yin 0705733 0952 eri pe rere le ba nbe awa no da ko yin bi e lo gboju wo wa nikan ni abani dore wa iyen fan page wa ta pe ni Facebook e lo si at west radio 893 at west radio 893 o nibe ni eyin no ri ke comment ke share ke like e e ba ti tennis yin awa ori lodo wa nbi pe ti wa nbe e fi message ranse ke ba wa pin ko kari ile ko kari oko bi arin yen se je niyan ni agbara olorun ba o se se ko je mi ni o jebun ko je yin ni e je ebun adura wa o gba bo se ri ni mo bo e je n doke lohun ka to wa ma tesu aju gbogbo awon anfani to ku ki le ba nombe fun yin mo ki yin o e ku kale
11: Kato Mulaku, where they wear it, Iga Melo, Nile Pinduro.
5: Epile, Emma Yukuro, Wells Radio, 89.3 FM, Nibe Kongon Lewa.
10: Kwale, adodun adun kare lori afefe Tuesday July 7 2026 la mo lori de ti o jabun lori eto kwale ni kan ni West Radio 89.3 FM alafia fenil oluyale ibadan ago meji si 1000 2 to 3 pm live pelu awon ebora bandera bande bi gas cylinder cement pen pressing iron ati bebe lo idije orire yi wa fun gbogbo eniyan atani to ni nkan kan abi omi se lara electrical ati le rira awon alejo pataki ti won po ni won ba wa ji kojo idije orire lojo na adekunle speak loud Bakwale ni o ma gba gbogbo eniyan lalejo sati ra ticket 1000 naira jafa bi o jafara o tun jafa re tabi o sowo si senator kan number yi 2463989023 ko si fi receipt re sowo si whatsapp number yi 0705733 0952 opo ile ise lo ti kepu fun wa tai na ba fe se be e ma pe adekunle speak loud bakwale kole sori number yi 0705733 0952 hotel life supportive foundation lo package ye Kole kole odun kari yi emi ni won jabun so be
12: Thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
13: Oh, wow. Yes, please.
12: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals and businesses. Built to simplify payments and services for millions across Africa. With BillStation, you can buy cheap airtime and data, pay electricity bills, send money instantly, make online payments, and book flights and hotels. Enjoy our overseas airport pickup services, interstate bus ticket sales, and event tickets all on BillStation. Fast, simple, reliable.
13: Wow, that's amazing.
12: Visit www.thebillstation.com. Download the BillStation app on the Apple App Store or Android Google Play and get welcome bonuses when you sign up. Enjoy fast customer support and a seamless user experience every time. Get in touch with us today.
13: Email thebillstation175@gmail.com or sales@thebillstation.com.
12: WhatsApp 091-6858-1914. Bill Station, your world, your money, one station.
11: Wale ayo fun mi o. Boye mi o ni sope. Bile alayo dan mi wo. Ope mi apo jaburata. Wale alayo fun mi o.
1: Adupe lowo Olorun Oba.
11: Boye mi o ni sope.
1: Bọ́lọ́n bá kọ́lé fẹ́mi èmi ó máa rọpẹ́ dá o.
11: Ọpẹ́ mi àpọ̀jàmúrata, èmi àkọ́lé, èmi àkọ́lé o. gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀.
1: Gbogbo ẹ̀yin olóyè ọmọ Nàìjíríà tẹ́ ń gbádùn ìkànnì tá a wà yá àti ètò tá a pè ní kọ́lékọ́lé real estate.
11: Mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tiwọn.
1: Òun tájọ pẹ̀kẹ́lù lónìí kí n tó máa ka àwọn mẹ́sẹ̀jì tó wọlé.
11: Àmì àmì ni ẹ ṣe.
1: Ẹnìkan ló béèrè lọ́wọ́ mi, wọ́n ní nínú ilé kíkọ́ àti ilé rírà ipe wo ló dáa jù? Ìyáwa Adékúnlé Òjó Kristana, wọ́n wà ní ìkànnì abánidọ́rẹ̀ wa fanpage wa at West Radio 893. Wọ́n ní ẹ̀ka àsán ẹ̀kọ́ ètò sà Ọlọ́run á bá wa ṣe lágbára Ọlọ́run. Èmi náà ṣàmì, àwọn gan ti ṣàmì níbẹ̀ yẹn. Ẹ̀yin náà lọ gbójú wò wá ńbẹ̀ at West Radio 893. Ìyá Adékúnlé Kristana yẹn, Ọlọ́run gbọ́ ìntì ẹ̀mọ tí mo lè ṣe fún ìyá yìí, mi ò mọ̀. Kò sí ni wọ́n ṣáàrí pa àwọn dáṣe tòní. Ẹ ṣé o, ojú òní tìyẹn ẹ̀ní jábọ́ lágbára Ọlọ́run ọba.
11: Ilé ayọ̀ fáwọn kan lèmi kọ́ o.
1: Ìbéèrè yẹn ni pé wọ́n ní nínú ilé kíkọ́ àti ilé rírà ipò èwo ló dáa jù? Ẹ̀yin olóyè ọmọ Nàìjíríà, ẹ gbọ́, èwo ló dáa jù? Ṣọ́lá Lébù ni àbárí àwọn nǹkan kan tá a rí wí sí ọ̀rọ̀ yẹn. Nọ́mbà tẹ́ lè fi pè wọlé tẹ́yìn náà fi dá sí nínú ilé kíkọ́ àti ilé rírà, èwo ló dáa jù? Kí làwọn àǹfààní tó rọ̀ mọ́? Ẹ mọ̀ ìpéjọ mẹ́jọ ìní la máa yí koto ti kọ́lékọ́lé ọdún kẹrin lórí afẹ́fẹ́. Ṣùgbọ́n ẹ bá wa dá sí lẹ́nìí 091 68 93 1000 àbí 091 53 33 4893. Ẹ̀yẹ máa ronú sí kí ẹ pè wọlé tó bá ń jára wọn tó ń kọlura wọn. Ẹ̀yìn máa gbìyànjú kẹ́ ẹ tún máa tún pè 091 68 93 1000 tàbí 091 53 33 4893. Ilé kíkọ́ àbí ilé rírà, èwo ló dáa jù? Kẹ́yìn náà pè wọlé ò bí àárín yẹn bó ṣe jẹ́ ni a máa retí ìpè yín.
11: Kápo bíríkì àti sìmẹ́ǹtì, kápo búlọ́ọ̀kù, wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró? Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó nílé fi dúró? Tàrà owó ralé, ká gba dọ́kúmẹ̀ntì, kán ní Novate, kí lè dùn wò, kó ṣe rí, wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀.
1: Ẹlòmíì ó ti máa gbìyànjú bẹ́ẹ̀ yẹn, ìpè yẹn ti wọlé ẹjẹ́ awẹ tó wà lójú òpó yìí. Ẹ̀ló ẹ̀ka àsán o. Ẹ̀ló.
14: Àpẹ́tù.
1: Ẹ̀ka àsán sà, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mí.
14: Bí ọdún
1: láti ọ̀rẹ́ méjì. Bí ọdún láti ọ̀rẹ́ méjì, all
14: ilẹ̀ rírà
1: ni. Okay, rírà lẹ́yìn láìkì kì í ṣe lè tán ti kọ́. Kí ni reason? Kí ni ìdí? Kí ni ìdí?
14: Ìdí ni pé ojú mi ò lè ṣàlẹ́ lórí nǹkan tí mo lórí inú ilé tí mo fẹ́ gbé. So ìdí nìyẹn.
1: Ipe
14: ìgbà tí mo bá ra mi yóò jẹ́ pé mi ni mo kọ fúnra mi.
1: Okay.
14: A mọ ìpìlẹ̀ inú ilé.
1: Okay, láti mọ ìpìlẹ̀ ni kókó tẹ́ ń sọ.
14: Bẹ́ẹ̀ni.
1: All right, o ti yé mi, mo ti yọ ohun tí mo fẹ́ yọ. Ẹ ṣeun sá o, thank you.
11: Mi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló.
1: Mr. Abiodun yẹn láti ọ̀rẹ́ méjì, wọ́n ní káwọn ra ilẹ̀ káwọn fi kọ́ ilé fúnra wọn. Ó sàn ju pé káwọn ní àwọn ra ilé lọ. Ẹ̀ló ta ló wà ńbẹ̀? Ẹ̀ló.
15: Ẹ̀ló ẹ̀ka àsán ta
1: o. Ẹ̀ka àsán máa o, Adékúnlé Kristana náà ni ó jẹ́.
15: Àwọn náà ni mi dáàbò lórí ọ̀lẹ́.
1: Ọtí dà bẹ́ẹ̀ ó yá mo ń gbọ́ ẹ bá abo nínú.
15: Kọ́lọ̀ ṣàánú èèyàn mi.
1: Àmì
15: kéèyàn kọ́ ilé tiẹ̀. Òun ló ní òun ló dáa jù.
1: Àwọn tó
15: ń ẹ̀mọ́ kan tí wọ́n rì sínú ilé yẹ. Èyí ó kàn débẹ̀. Ẹ̀yin ó débẹ̀. Ẹ̀yin ò mọ̀ gbé bẹ́ẹ̀ sí. Ẹ̀yin ò mọ̀ gbé bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n téèyàn bá kọ́ ilé tiẹ̀ fún ara ẹ̀, èèyàn á gbàdúrà. Èèyàn á pray sí. Èèyàn á gbàdúrà
1: sí.
15: Ẹ̀hìn tí ìkọ́kọ́ bá tẹ̀ wà ń bẹ̀, èèyàn á fi àdúrà rẹ̀ dànù. Ṣùgbọ́n eléṣẹ́ tí kéèyàn lọ rà, kéèyàn mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ni. Ọlọ́run mọ̀ jẹ́ kó lu rẹ̀ ti lé rà.
1: Àmì o, àmì o.
15: Bóyá ṣé ta lé nìkan, bóyá kò ń ṣe òun gan kán lónìí ilé. Yóò wà di pé ẹni tó ni ilé dé yóò wà di gbọ̀n.
1: Ojú tẹ fi wò ó nìyẹn.
15: Bẹ́ẹ̀ni bá a dá ilẹ̀ seyan ba ra ile ti e lo to okan ma ba le.
1: All right.
11: Kọ́lé aláyọ̀ fún.
1: Ọgbọ́n kì í ṣe tẹnìkan.
11: Bóyá mi.
1: Àwọn kan náà ń ra ilé 200 million, 300 million àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tágbára ka. Ó lágbára díẹ̀. Ẹ̀lò ta ló wà ń bẹ̀?
16: Ẹ̀lò.
1: Ẹ̀lò ẹ̀kàsán.
16: Ẹ̀kàsán ò kéèyàn ra ilé.
1: Ok. Kí lorúkọ yín?
16: Mo ń jẹ́ Grace.
1: Grace. Grace kí lẹ pè é? Bakari láti odò ọ̀nà eléwé. Ok.
16: Kéèyàn kọ́ lé fún rẹ̀. Ó bẹ́ tàjú pé kéèyàn ra lé lọ.
1: Ok. Kéèyàn kọ́ fúnra yẹn ó bẹ́ tàjú kéèyàn rà lọ.
16: Bẹ́ẹ̀ni.
1: Tówó bá wà nílẹ̀ tó láti rà ṣé èèyàn ò lè rà ni?
16: Èèyàn lè rà tówó bá wà. Mọ́ kéèyàn kọ́ lé ara ẹ̀ kó ra lẹ̀.
1: Ok.
16: Kó
1: ra ẹ̀ kó wá kọ́. Kò sí rísìn mí lẹ́yìn ọ̀rọ̀ tẹ sọ yẹn pé bóyá ìdí pàtàkì kan rè tẹ fi sọ
16: báyìí. Rísìn wà ń bẹ́ẹ̀ nítorí wípé bó ṣe ń kọ́ nínú ìsinyìí àmọ́ nǹkan tán fi kọ́. So búlọ́ọ̀kù tí wọ́n ń lò ní ìsinyìí bó ṣe ṣe èèyàn máa mójú sí nǹkan tí ó dáadáa.
1: Ok, ó ti yé mi. Ẹ ṣe mà. Thank you, Mao. Ó ga jù. 0916893100 ni nọmba tó wọlé síbí pẹ̀lú 0915333489 ẹgbọ́ nínú ilé rírà àbí ilé kíkọ́ èwo lẹ́yìn fẹ́ èwo ló dájú kí nìdí tẹ́yìn fi sọ pé lè ló dájú tó tẹ́yìn lọ́rùn 0916893100 tàbí 0915333489
11: Kọ́lé aláyọ̀ fún mi o.
1: Ẹ lọ gbójúwò wá nìkan ni abánidọ́rẹ̀ẹ́ fanpage West Radio yìí ètà pè ní @westradio893 kí n rí kọ́mẹ̀tì yín báyìí kí n rí ṣíà yín àwọn kan ti láìkì ńbẹ̀ wọ́n ti lọ mi ẹjẹ́ kórúkọ yín jáde síta kárí dáadáa.
11: Èmi akọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe. Kárówó ralẹ̀ ká ṣe pension àti wádìí ká ṣe document bíi survey building plan àbí sí ọ̀pọ̀ àti agreement kán bá wa ṣán gbó lágbẹ́ foundation.
1: Mo gbẹ̀yìn tẹ́ ń láìkì yẹn mo láìkì ẹ̀ bẹ́ẹ̀ ṣé ojú ò ní tì yín.
11: Ilé fi dúró wẹ́rẹ́dì wẹ́rẹ́ ìgbà mélòó ní ilé fi dúró.
1: Ẹ já gba ìpè eléyìí. Hello. Hello. Ẹ bá ń gbóhùn sókè ẹ ti wà lórí afẹ́fẹ́. Ẹ káàsán mọ̀. Kéèyàn kọ́lé ló pé. Ohun ìyẹn ò wá jákè dáadáa kí lorúkọ yín. Hello ma. Ó ti já. Tẹ bá lórí ọ̀fẹ́ àti pè wá padà. Ẹ pè padà. Ó já ni o, ẹ má bínú o.
11: Bóyá mi ò ní sọpẹ́. Fi lé aláìsàn.
1: Ẹ jẹ́ tún nọ́mbà yẹn pè fún wọn torí àwọn kan ń gbìyànjú ẹ̀ 0916893100 tàbí 0915333489 nínú ilé kíkọ́ àti ilé rírà ẹ gbọ́ èwo ló dáa jù kí ni ìdí tẹ́ ẹ fi sọ pé eléyìí ló dáa ẹ̀yà gbọ́.
11: Èmi àkọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara.
1: Hello, ẹ káàsán o.
17: Hello, ẹ káàsán.
1: Ẹ káàsán, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
17: Èmi ìyá àbejì ológun ẹrú.
1: Ìyá àbejì láti ológun ẹrú.
17: Kéèyàn ralẹ̀ kò kọ́lé ló dáa.
1: Kí ló dé tó jẹ́ pé
17: tẹ́. Ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe. Mo ń gbọ́ sà.
1: Kí ló dé tẹ́ fi sẹ́pẹ̀ yẹn ló dáa jù?
17: Nǹkan téèyàn fọ wàrà tó mọ ìpìlẹ̀ rẹ̀. Ó mọ bí ó ṣe ṣètò àdúrà.
1: Ẹ kú òǹdí rédíò yẹn. Ẹ kú òǹdí rédíò yẹn torí ó lè kọ́ tiẹ̀ o.
17: Ó sàn ju kéèyàn lọ ra ilé tí òun ọ̀gá tó fi pinlẹ̀ rẹ̀.
1: Owó tí ìtò owó ni.
17: Ilé ìtìmí ní ìsìn. Kí lẹ wí sà.
1: Owó ìtò owó ni.
17: Owó bá tó ẹnu rí. ki yan salaye lo ko ko nkan re daju
1: o ti ye mi o da e se ma mo dupe o iya beji lati logun eru thank you ma
11: Baba to nko le ayo
1: be ba ti pe wole e ma ku oni di ero ibani soro yin yen
11: oluwa
1: abi ero radio yin te fi ngbo wa
11: to nko le ayo fa won kan se mi nko o eya oluwa si mi nko

0: àìmẹyẹ ẹni tó rówó tó ra ilé tó sì ń gbé bẹ.
1: ọ̀dọ̀ mi wo.
0: ààrẹ lomi gan tó kọ ilé tiẹ̀ fúnra rẹ̀ tó jẹ́ pé ó tún padà kó jáde kúrò nínú ilé yẹn.
1: aláyọ̀ fún.
0: ojú wo lẹ́yìn fi wò ó kéèyàn ra ilé ló dáa ni àbí kéèyàn kọ ilé fúnra rẹ̀.
1: ilé aláyọ̀.
0: bí àwọn bá wo stress ńgbà mí ẹlòmí àlẹ́ òun ò fẹ́ kọ́ fúnra òun kóun ṣá ti rà á.
1: ìmúrata èmi.
0: àwọn kan ni wọ́n tún sọ yìí wọ́n ní ìpìlẹ̀ ń kọ́ páwọn ọmọ tán fi pilẹ̀ irú ilé bẹ́ẹ̀.
1: òun ralẹ̀ tán ń kọ́lé sára tiwọn èmi àkọ́lé.
0: àwọn kan ní owó tí ìtówó ni o.
1: gbẹgbẹ́ mi ló ń ralẹ̀.
0: 0916893 1000 tàbí 0915333 4893. ẹ̀yin náà pè wọlé ọgbọ́n kìí ṣe tẹnìkan kẹ́yà jọ fi òye bóye kó tó di pé màá máa mú àwọn mẹ́sáàgì tó wọlé sọ́dọ̀ mi láàárín ọ̀sẹ̀ tí màá máa kà iṣẹ́ táwọn kan ń ṣe lára ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: kán bá wa ṣánpẹ́ gbàgbé foundation pápọ̀ bíríkì àti sìmẹ́ǹtì pátó búlọ́.
0: ẹ lọ gbójú òwà nìkan ni abánidọ́rẹ̀ẹ́ wa fanpage at west radio 893 ẹ fi kọ́mẹ̀ntì yín ránṣẹ́ síbẹ̀ ẹ láìkí ẹ̀. ó ti yé eyín kẹ̀bá wa ṣí a ẹ̀.
1: òfè kí lè dùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ òwe à.
0: mà á dókè lọ́run láìpẹ́ yìí.
1: tó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
0: mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fọ́nrán ìkéde yẹn lílẹ̀kùn sí ni.
1: olúwa tèmi ń kọ́. kọ́lé ayọ̀ fún mi o. bóyá mi ò ní sọpẹ́. fìlẹ̀ aláyọ̀.
0: ojú òkùnkùn ní tiwa lágbára ọlọ́run ọba àtẹ̀mí àtẹ̀yìn àárẹ̀ àánú ńlá gbà.
1: kọ́lé aláyọ̀ fún mi o. bóyá mi ò ní.
2: pálépálé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olóríire tí ó jẹ̀bùn lórí ètò pálépálé ní ìkànnì West Radio 89.3 FM aláàfin afẹ́ni olúyọ̀lé ìbàdàn aago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM láì pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀rabandẹ̀ bíi gáàsì líńdà cement paint pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan tàbí òmíì ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wa yí kótó ìdíje oríire lọ́jọ́ náà. adékunlé speak loud bàbákọ́lé ní ọmọ ẹgbẹ́ gbogbo ènìyàn lálejò ṣé àti ra tíkẹ́ẹ̀tì ₦1000 jáfẹ́ bí o jáfara o tún jáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ́tà kan nọmbà yìí 2463989023 kó o sì fi rìsíìpìtì rẹ̀ sanwó sí whatsapp nọmbà yìí 0705733 0952. ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń dẹ́pù fún wa táyì náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe adékunlé speak loud bàbákọ́lé sórí nọmbà yìí 0705733 0952. kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
1: kọ́lé ayọ̀ fún mi o. bóyá mi ò ní sọpẹ́. fìlẹ̀ aláyọ̀ dán mi wò. ọpẹ́ mi àpọ̀jà burata. kọ́lé aláyọ̀ fún mi o. bóyá mi ò ní sọpẹ́.
0: àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.
1: ilé aláyọ̀ dán mi wò. ọpẹ́ mi àpọ̀jà burata. èmi àkọ́lé. èmi àkọ́lé o. gbogbo.
0: ẹ gbọ́ ànísẹ́nu ní ilé kíkọ́ àti ilé rírà èwo lẹ́yìn faramọ́ èwo ló dára jù kí làwọn ìdí pàtàkì tẹ́fisẹ́ pélé yìí lẹ́yìn faramọ́ tiyín.
1: wọ́n ń kọ́lé sára tiwọn. ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì.
0: 0916893 1000 0916893 1000 nọmba tẹle pèsè nìyẹn tàbí kẹ lo 0915333 4893 0915333 4893. lára àwọn mẹ́sáàgì tó wọlé sọ́dọ̀ mi rèé.
1: wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó.
0: nígbà tá a sì ń retí pé yẹn lomi ń pè ó ń dá padà.
1: olówó ralé kágbá dọ́kúmẹ̀tì.
0: iṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì nìyẹn.
1: fún wo kó o ṣe rí wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó.
0: cement dealer lèmi ń ṣe o fọlákẹ́ ali won ni lati ojo ekun ni badan won ni cement dealer ni se ta won
1: oluwa temi nko baba to nko le ayo fa won kan temi

0: Mọlọ́lá Èṣúpòfo láti Agbẹ́já Ọ̀sọ́ Sámì ní Ìbàdàn. Wọ́n ní wedding engagement lèmi ń ṣe lára ilé ó ti dá òbúrú ẹ ṣeun.
1: Ilé aláyọ̀dán mi wo.
0: 0916893 1000 ni nọ́mbà tẹlifíṣì báyìí àti 0915334893.
1: Kò ní sọpẹ́.
0: Ṣélé kíkọ́ ló dá ní àbílé rírà ìwo lẹ́yìn mú. Kí nìdí tó fi jẹ́ pé ìtẹ́ mú nìyẹn?
1: Èmi àkọlé.
0: Ọgbọ́n kì í ṣe tẹnìkan
1: o. Gbogbo ẹgbẹ́ mi ló.
0: Ní ọ̀sẹ̀ mélòó kan là ń sọ wípé àwọn kan wọ́n ti ń rówó ilé san owó rẹ́ntéèjì ọdún márùn-ún ọdún mẹ́wàá ogún ọdún tẹ́lómi ti ń gbélé tó ń gbé ó dẹ̀ ń rówó san ṣùgbọ́n kò rówó ralẹ̀ débi tí ó kọ́lé. Àwọn èèyàn fi òye gbé nígbà náà eléyìí rèé inú ilé rírà àbí ilé kíkọ́ èwo ló dáa jù.
1: Ilé tí mo bá kọ́ kò ní wọ.
0: Bí pé yín bá ń wọlé tó bá ń padà ẹ tún tún pè.
1: Mi ni ẹ ṣe.
0: Ṣakiru onítìjú láti ìdí ògùngùn gate wọ́n ní tí ẹ bá fẹ́ ra ilẹ̀ àbí ilé kódà kí ẹ fẹ́ ta iṣẹ́ tèmi ni ntáwọn sọ ń tiwọn nìyẹn.
1: Ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó ni.
0: 3 plot of land at Agbọ̀ngbọ̀n village opposite side Crane wọ́n ní asking price ẹ̀ ₦3 million per plot o ni wọ́n fẹ́ ta ẹyọ kan.
1: Mélòó nílé fi dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ ooo ẹ̀yà olúwa lèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
0: Blanki tí wọ́n ń pè ní pákó lèmi ń tà láti Sọ́mi Bódìjà Ṣọlá Sunday òun lorúkọ mi.
1: Bóyá mi ò ní sọpẹ́. Ilé aláyọ̀dán.
0: Nínú ilé kíkọ́ àti rírà èwo ló dáa jù ẹ̀yẹn pè wọlé kẹ́yìn náà sọ èròǹgbà tìyìn àwọn kan ti pè wọlé lẹ́ẹ̀kan ẹ̀yìn náà tún pè wọlé kẹ́ ẹ sọ tìyìn 0916893 1000 0916893 1000 àti 0915334893.
1: Èmi àkọlé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn. Èmi àkọlé. Èmi àkọlé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń.
0: Building materials níṣẹ́ tèmi o. Mrs. Ọdúnbákú Awẹ́ wọ́n ní láti ilé tuntun Aláfàrà. Ta ló wà lójú òpó yìí? Hello.
2: Hello,
0: ẹ̀ka sàn máa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Orúkọ mi ni Mrs. Ojo Olúbùnmi láti Olúwo.
0: Mrs. Ojo Olúbùnmi from Olúwo. Olúwo ńlá àbúlúwo kékeré àbúlúwo ti bo.
2: Olúwo Ẹgbẹ́dá Àìtì.
0: Olúwo Ẹgbẹ́dá, ok. Ọya, mò ń gbọ́ yín.
2: Èmi láìkì ilé rírà o.
0: Ok, kí ni ìdí sẹ́yìn yìí fi sọ bẹ́ẹ̀?
2: Wàhálà àwọn ọmọ onílẹ̀ kan lè pààyàn. Ṣé mo pé kò ní sí wàhálà pé mo fẹ́ ẹ̀rọ ọmọ onílẹ̀ kan yọjú tàbí wọ́n ń gbalẹ̀ lọ́dún èèyàn. Ẹ̀ẹ̀kan tẹ̀lé ṣé ìrìlẹ̀ ní ìlú láìkẹ̀ yẹn adẹ́ kan wú ẹ̀.
0: Ẹ ṣe máa.
2: Ó fi ìyàwó kan balẹ̀ gan ju bí ẹ̀rọ máa wálẹ̀ káàkiri.
0: Ok, ẹ ṣe máa. Ojú ò ní tí yìí. Ẹ ṣe máa o, mo dúpẹ́ máa. Wọ́n ti ní àgbà òní tán lórílẹ̀. Àbẹ́ ẹ̀rí nǹkan báyẹn tún wọ ọ̀nà tí màmá gbé e gbà. Mo ti sọ fún yín pọ́gbọ́n kì í ṣe tẹnìkan. Ẹ̀yin náà ẹ pè wọlé ká ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ ṣàlàyé nìkan ní a full plot of land at Alukoro Estate, Soka, Ìbàdàn. Prince Simeon olórúkọ wọn ní Engineer Tèmítọ́pẹ́. Ok, wọ́n ní ₦5 million náà fẹ́ ta Engineer Tèmítọ́pẹ́ láti Àpáta. Àwọn ni wọ́n sọ̀rọ̀ nípa ilẹ̀ kan bẹ́ẹ̀ yẹn ẹ rí tá à ń wí nìyẹn. Ẹ̀yin náà pè wọlé ká ẹ sọ ti yín. Ẹ jẹ́ ká rí gbọ́ bí ó ṣe ń lọ nìyẹn lórí ètò tá a pè ní kọ́lékọ́lé. 0916893 1000 ní nọ́mbà tó wọlé síbí 0916893 1000 tàbí 0915334893. Ilé kíkọ́ àbí ilé rírà ewo lẹ́yìn faramọ́ nínú méjèèjì.
1: Àmì.
0: Àwọn kan ní nítorí pé àwọn ọmọ tán fi pilẹ̀ ilé táwọn bá fẹ́ rà. Ìyá wa Òjó láti Olúwo Ẹgbẹ́dá àwọn sọ wípé rírà yẹn gan ló tẹ àwọn lọ́rùn tó wípé gbogbo wàhálà téèyàn ó kojú yẹn àwọn tí wọ́n fẹ́ ta ilé wọn ti fèsì ẹ̀ wọ́n ti bá wọn yanjú yẹn kúrò lọ́nà.
1: Nílé fi dúró.
0: Kí lèrò ti yín?
1: Ìgbà mi.
0: Ilé kíkọ́ àbí ilé rírà?
1: taro worale ta gba document on renovate ti ledun wo ko se ri
0: 3 bedroom bungalow up to lintu level nibo lo wa abegede lo wa asking price here oni 5.5 million naira ni won fe ta
1: temi ko eya oluwa temi ko baba ton ko le
0: elo ta lo wa loju opo yi
3: hello
0: ele we ka san o oruko yin sir
3: Yes,
0: sir.
3: Lauda. Lauda, Raji.
0: Lati bo, sir.
3: Lati Kensi.
0: Lati Kensi. Kensi, soro ti o luwo nu.
3: Ah. Be, ni oro le so.
0: Baba o.
3: Eto so le, ni kwenye ari ke inye ora ile kokole.
0: Hmm.
3: Ope da da ju.
0: Ope da da.
3: O ni o ma ju ati o sufi be.
0: Okay.
3: Plan to da ni kenyo ora le kokoli.
0: Okay, oda sa.
3: Okay.
0: Eshin baba. Adupe sa.
3: Okay.
0: Yes sir.
3: Okay.
0: Yes sir.
1: Emi akole o, gbugbe gbe mi lo nrale, tan kole tara.
0: Oro legbon yen, baba wa Dauda Raji lati Kensi, Kensi soro ti olowo nu, won ni keyan ra ile. E o pe yi pe yo le mo ru adura ti o se si.
1: Pako ko ni wo mo mi lo.
0: Oju wo leyin fi wo, keyan ra ile abi ko ra ile, ewo lo daju lodo ti yin, kila lebu kini anfani to ni lodo ti yin. E ja jo foju nu yen wo. 091689311000 number tele pe si ni 091689311000 tabi 091533348930915333 091533348930 e pe wole kayin na fi rungba ati yin han ogbon ki se tenikan
1: igba melo ni le fi duro baba to nko le aye
0: elo ta lo wa loju opo yi Hello.
4: Oh, Ekasan.
0: Ekasan, sir. Oruko yin ati bi te tin pe wa.
4: Mr. Alade lati Ilora.
0: Mr. Alade lati Ilora.
4: Yeah.
0: Oh, yeah. Oh, yeah. Okay, sir.
4: Ananibi lo pin si.
0: E sa wo.
4: Okay. Pare, to ta ko ni. Oni o ma ru eyin ajo. To ni to su ko ni ata wan ka ti o su ti ata wan ajo ati o su ti o lo ma si.
0: All right.
4: Okay.
0: Okay. Okay. Thank you very much, sir.
4: You're welcome.
0: Eyin na tun gbọ yen. Alogbon ki se tenikan.
1: Ile ti mo.
0: Bemi ba ni mo gbọn ogbon tin ju temi lo.
1: Ami. Ami ni e se.
0: Baba wa Alade lati Ilora, won ni pe ona meji ni lodo ta won, wi pe teyan ba ra o le sadura to wu si won ni sugbon ni da keji to ba amin teyan ba ra ile to sese fe kole won lo le sadura to wu si won ni sugbon ni da keji teyan ba ra ile nigba ti agbara e si ka won pe yo emi ere gan le lo lasiko e se baba oju oni tiyin o adura yin o gba 091689311000 tabi 091533348930 egbo ninu ile rira ati ile kiko ewo lo te yin lorun ojuwo le fi wo kila lebu te ro po wa nbe
1: nko o eya oluwa temi nko baba to nko le ayo fa won kan
0: awe ni talabi lati oju irin bodija won ni panu ikanle ni mo nta o
1: fun mi o boye mi o ni sope
0: Ile kan re fun tita 2 number 3 bedroom duplex and 2 number 2 bedroom flat with modern facility at Eleshimeta area ni Akala Express. Won ni asking price here 220 million naira. Oni won fe ta.
1: Amurata, emi akole o. Gbogbo egbe mi lo nrale, tan kole tara ti won. Emi akole. Emi akole o.
0: Iwo na bure mole o fe soru ise to nse.
1: Tan kole.
0: Egbo senu yara won ti wa ba eni.
1: Ile ti
0: ba won ba gburo eni gbangba bayi na ni won mo ti won o se.
1: Ami. Ami ni e se. ilé tí mo bá kọ́ kò ní.
0: Ilé kíkọ́ àti ilẹ̀ rírà ìwó ló dáa ju ojúwo lẹ fi wò kí là lébù kí là ń fà ní tó ní.
1: Sẹ̀ṣọ̀n àti wá.
0: 0916893100 ọgbọ́n ìṣítẹ́ nìkan o 0916893100 tàbí 0915333-4893 ẹ̀yin náà pè wọlé o kẹ́ ẹ sọ èròǹgbà yín kódà ẹ̀yin náà bẹ́ẹ̀ bá nílé àtilẹ̀ tẹ́ fẹ́ ta ẹ sọ àbí ẹ sọ jáde iṣẹ́ tẹ̀ ń ṣe lára ilé kíkọ́ àìmọye engineer tí wọ́n kàn lùkù mọ́nú ilé tán bọ́ síta bá ń gbọ́ sí gbangba títì ẹ jẹ́ ń gba ìpè yìí. Hello, ẹ káàsán. Hello, sir, orúkọ yín àti ibi tí ń pè wá.
4: Orúkọ mi ni Kátayé Yanjú ẹ̀.
0: Kátayé Yanjú ẹ̀ kò sáàyè lọ́rùn. Ọya bàbá.
4: Ẹ rí ilé kíkọ́.
0: Àdúgbò wo la ti ń sọ̀rọ̀ bàbá àdúgbò wo?
4: Mo ń sọ̀rọ̀ ní Òkè Lábọ́ Wesley College area.
0: Òkè Lábọ́ Wesley College, okay. Ọya.
4: Ṣé ẹ rí ilé kíkọ́? Ó ní àgbàríkà gidi. Torí pé ẹ̀yin lè máa ń tẹ́ ẹ fi ìpìlẹ̀ rẹ̀.
0: Okay.
4: Ṣé
0: ń gbọ́? Irú
4: èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ní jọun wíkìlà lè mi.
0: Ok.
4: Nílùú Èkó. Tó jẹ́ pé àwọn olówó yẹn tá a bá ń bá wọn ṣiṣẹ́. Ṣé ń bá rí pàdé fún dẹ́ẹ̀tì àwọn wọn ò lè wá kó nbẹ. Wọ́n pè ká lọ wọ́n lọ rèé gba wọ́n tún gba kìtìlà mi.
0: Ṣé
4: kí wọ́n fi pilẹ̀ ilé mi ọ̀dà? Àìmọ́ yẹ ẹlòmíì lọ́ra lé tó tó ń tà. Àìmọ́ yẹ ẹlòmíì lọ́ra lé tó débẹ̀.
0: Bóyá torí
4: tó débẹ̀ sí kíkẹ́ ọ̀hún parẹ́.
0: Bóyá torí ọrọ̀ ajé lẹlòmíì fi ta o.
4: O ẹ̀ẹ̀mí dáàmú. Wọ́n fi ẹlòmíì sọ ilé tí ó sọ bí ẹlòmíì sọ ilé kíkọ́ títà di business. Tó jẹ́ pé ó rí àwọn oríṣiríṣi nǹkan mọ́ bẹ̀. Ọlọ́run ẹ̀ dá wà láàmú. Kẹ́yìn ọ̀ra lẹ rẹ̀ kọ́kọ́ ní ẹ̀ kọ́ bẹ́lẹ̀dá rẹ̀ sọ̀rọ̀ mbẹ́ lọ dáa jù.
0: Ok. Ẹ ṣeun
4: sọ. Ọlọ́run ẹ̀ bàjẹ́.
0: Ami. Ẹ sà.
1: Wẹ́rẹ́ di wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró. Táró wo ra lé tágbá document kan ní nove kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ o ẹ̀yà olúwa lèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ o.
5: Kọ́lékọ́lé àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olóríire tí ó jẹ̀bùn lórí ètò kọ́lékọ́lé ní ìkànnì West Radio 89.3 FM aláfẹ́fẹ́ ní Olúyọ̀lé Ìbàdàn aago méjì sí mẹ́ta ọ̀sán 2-3 PM láì pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀ bíi gáàsì lindà cement paint pẹ̀sìn iron àti bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan tàbí òmí ṣe lára ilé kíkọ́ àtilẹ̀ rírà. Àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wa yí kótó ìdíje oríire lọ́jọ́ náà. Adékúnlé Speak Loud Bàbá kọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò. Sẹ́ẹ̀tì ra tíkẹ́ẹ̀tì ₦1,000 jáfẹ́ bí o jáfara o tún jáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ́tà kan nọmbà yìí 2463989023 kó o sì fi rìsíìtì rẹ sọ wá sí WhatsApp nọmbà yìí 0705733-0952. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń kẹ́pù fún wa tẹ́yìn náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ máa pe Adékúnlé Speak Loud Bàbá kọ́lé sórí nọmbà yìí 0705733-0952. Hotel Life Supportive Foundation ló pákéjì ẹ̀. Kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
1: Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata.
0: Àmì.
1: Kọ́lé aláyọ̀ fún mi o.
0: Mo ní kẹ́ ẹ lọ gbójú wò wá nìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa fan page at West Radio 893 at West Radio 893.
1: Àpọ̀jà múra.
0: Mo ní pé àwọn kan ń láìkì ẹ o. Ẹ ṣé ẹ máa bá wa ṣíà ẹ. Ẹ máa bá wa pín.
1: Mo ń ralẹ̀ tán ń kọ́lé sára tiwọn. Èmi akọ.
0: Kẹ́ ẹ kọ́mẹ̀ntì o.
1: Èmi akọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi lóhun.
0: Ó tà ń pẹ̀ kẹ́lù táwọn èèyàn ń bá wa dá sí látẹ̀ẹ̀kan.
1: Ilé tí mo.
0: Inú ilé kíkọ́ àti ilé rírà èwo ló dáa jù. Àwọn èèyàn ń yọ̀nà náà ẹ̀ gidi gan-an ni. nítorí pé ọgbọ́n kìí ṣe tẹnìkan.
1: Owó mọ́ mi lórí.
0: Bẹ́mi bá ní báyìí ló dáa tẹ́yìn fojú inú wò pé báyìí ló tún rí.
1: Arówó ra.
0: A tún rọ́gbọ́n kan kọ́ níbẹ̀.
1: Ìwà.
0: Inú táwọn èèyàn ń sọ lénìí, a tún ti rí ọgbọ́n kan tàbí omi ìdìmú bẹ́.
1: Sí ọ̀fọ̀ àtàgbìn mẹ́ẹ̀t, wọ́n bá wa ṣánbó, lágbẹ́ foundation, tapo bíríkì àti sìmẹ́ǹtì.
0: 0916893 1000 Nọ́mbà tó wọlé síbi tẹ́ lè pèsè báyìí nìyẹn 0916893 1000 tàbí 0915333 4893 0915333 4893
1: Ìwẹ̀rẹ̀ ìgbà mélòó ni lẹ́bìn dúró. Bàbá tó ń kọ́.
0: Ẹ jẹ́ mú lára mẹ́sẹ̀jì tó wọlé.
1: Mi ń kọ́ o ẹ̀yà.
0: Iṣẹ́ Tylers lèmi ń ṣe Fẹ́mi Balógun láti Ìjẹ̀bú Igbó.
1: Àwọn kan tèmi ń kọ́ o ẹ̀yà. Olúwa tèmi ń kọ́.
0: Ẹni ní tí wọ́n bá jí mi lójú àlá, èmi mọ̀ nípa iṣẹ́ Sọ̀víọ̀ dáadáa. Bíọ́lá Adékọ̀yà láti Ológun Ẹ̀rú.
1: Bílé aláyọ̀dán mi wo, ọ̀pẹ ni àpọ̀jà burata.
0: Ilé kan rèé, a building good for hotel, school, office, church, wọ́n ní warehouse àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ. Àdúgbò Olúwa ó wà lálẹ́gizándà nìbàdàn. Wọ́n ní wọ́n fẹ́ ta asking price ₦70 million ni wọ́n pé o.
1: Ìlú ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn. Èmi àkọ́lé o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara ti.
0: Wẹ́dà níṣẹ́ tèmi lára ilé kíkọ́ Ṣẹ́gun Ìlọ̀rí láti Olódó.
1: Àmì ni ẹ ṣe.
0: Ẹ má flash ẹ pè wọlé ni. Ẹ má flash ẹ pè wọlé ni. Àwọn kan fi mẹ́sẹ̀jì sí orí call line rárá o. Nọ́mbà tẹ lè pè sí ni 0916893 1000 0916893 1000 tàbí 0915333 4893. Àwọn nọ́mbà tí kẹ́ ẹ pè sí bí mo ṣe ń ṣètò lọ́wọ́ báyìí nìyẹn.
1: Káró owó ra lé, kágbá dọ́kúmẹ̀ntì, kán ní novate, kí lédùn ún wò, kó ṣe rí, wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́.
0: House painter lèmi mọ̀ ọ́n ṣe o, Mr. Sulaiman Latif láti airport. Ìpè kan wọlé ó dẹ̀ dá padà, ó dá padà.
1: Ọkàn lèmi kọ́ o ẹ̀yà.
0: Bóyá ẹ̀gbọ́n nọ́mbà yẹn dáadáa, ẹ jẹ́ ń tún pè 0916893 1000 0916893 1000 tàbí 0915333 4893. Ẹ̀ló ta ló wà lójú òpó
6: yìí? Ló sà.
0: Ẹ ló mà.
6: Basit ló ń sọ̀rọ̀ Adébíjí láti Onúlọ́yọ̀.
0: Basit.
6: Basit Adébíjí láti Onúlọ́yọ̀.
0: Ó yá mò ń gbọ́ yín, kí ni tẹ fẹ́ sọ?
6: Ilé kíkọ́ Kọ́lọ́fà Lùbáríkà sí.
0: Àmì.
6: Rí kò sí ìyàtọ̀ láàrin ilé kíkọ́ àti ríra ilé.
0: Ẹ ṣáà wò.
6: Ẹ àwọn bàbá wa kan sọ̀rọ̀ àtàwọn ìyá wa, wọ́n ní kéèyàn bá ra ilé. Kí èèyàn ṣe àdúrà sí láti bẹ̀rẹ̀. Mi rí i pé tí wọ́n sọ yẹn tó nítumọ̀ ni.
0: Ẹ kó ń di rédíò yín yẹn, yóò kọ́ tí o, ẹ kó ń di rédíò tẹ fi ń gbọ́ wa o.
6: Ṣé ẹ bá yẹn ìjọba
0: yìí? Ọ̀ya. Ẹni sọ ó ga jù.
1: Káró owó ralẹ̀ ká ṣe.
0: Mi sọ fún yín pé yóò ge.
1: Ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́vè bíldìn.
0: Tẹ́ ẹ bá ti pè wọlé, ẹ máa kó òǹdí ẹ̀rọ rédíò yín yẹn kí a lè bá gbọ́ra wa dáadáa, àti pé kó má bàa kọ́ tiẹ̀.
1: Lọ́kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ní lẹ́bí dúró. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ní lẹ́bí dúró.
0: Building materials tó fi mọ́ supplier of gravel, sand àti cement lèmi ń ṣe. Omúṣọba Lájé láti Àgbọ̀fẹ́tì Nìbàdàn. Mo ní ilé tí mo fẹ́ tà ní àdúgbò Ọlọ́ṣẹ́, 3-bedroom flat up to lintu level. Asking price wọ́n ní ₦5.5 million. Mr. Káyọ̀dé Adémilóyè ni wọ́n fi lè ránṣẹ́. Iṣẹ́ sólà ní iṣẹ́ tèmi lára ilé àti ọ́fíìsì yín. Johnson Adékúnlé láti Bàkó Nìbàdàn. Mr. Alex wọ́n ní from Lawanson Lagos, I am an architect. A modern shopping complex for sale at along Arapaja Road off Odoona Ibadan. Wọ́n ní asking price ₦75 million ni. Supplier of water ní site níṣẹ́ tèmi, Mr. Kẹ́hìndé Kọ́láwọlé Tọ̀míwá, wọ́n ní láti gbó olóyin. eni kan re electrical engineer ni emi nse o Mr. Tajudeen from Itamaya aluminum expert lemi Kasim Olawale lati Oje ni Badon
1: gbogbe
0: mi riran ile dada okay furniture maker ni mi fun orisirisi chair bed wardrobe ati be lo ade osun banjo lati ijebode e se o oju oni ti gbogbo yin lagbara olorun oba
1: ami ni e se
0: asiko yen lo ba ti kowe e
1: se pension ati wadi ta se document bi so
0: e je mu wa siran ti yin
1: si opo ati agreement kon ba wa so
0: kole kole ajodun odun kerin lori afefe o ti de tan ojo mejo inini ni agbara olorun la yi ko to ni kan ni ta wa ni bi ta ti se ta ti seto life and direct
1: igba mi lo ni le bi du
0: ni bi ta yin o ti je gas cylinder ehn ti won je paint ti won je cement ti won tun je pressing iron ati be lo
1: amelo ni le bi duro
0: e kan gbianju ke ra ticket ti yin ni 1000 naira 1000 naira ni ko ni sagba yin ni agbara olohun oba
1: oluwa ti mi nko
0: te ba ti fe ra ticket yen ma bo ni kan ni west radio 89.3 fm ke ni kole kole ticket yen le fe ra ajodun odun kerin
1: Kole ayo fun mi o.
0: Eyin ti o ba wa je pe ona yin jin te fe ra ticket yi e kan ra e sanwo si account number yi Zenith account number 24 63 98 90 23 24 63 98 90 23 e wa fi di city yin ranse si 0705733 0952 0705733 0952
1: Sir,
0: emi akole. Pataki lowo honorable Ibito Isaido Labanji won ra gas cylinder fun wa. Honorable JK, AK Genius, Pressing Iron. Honorable Adepeju Ruka has Idris won ra ticket marun. Homeless Global Reality, e se o. Baba wa Kasim Olanre waju. Building materials dealer ni ori aje ogun pa ni Ibadan alaga won niyan God's Grace Aluminium lo du ona ni Ibadan thank you very much excellent standard blocks eleyele Ibadan Oyo State Fire Services Reforms by Alaji Akinwande Maruf Modupe Nigerian Institute of Building thank you Miak Works and Construction Support Services Lologun Eru Eseun Apple Security Nigeria Limited Modupe o Mrs. Godwin Christana lati Ruta Resources Nigeria Limited Ese the young Eru Olorun ni Agbeni Nibadan, Oludia Water, Alaji Adekunle, IBS Master Real Estate, and Construction Support Services, Eshun, Alaji Kaman, Radio Nimalu, Lati Popo Yemoja, Prophetess Reverend Mother Taya Biodun, Eshun, Lady Evangelist B. Boawuko Jesu, Mrs. Mojisola, Famu Ide Ati, Reverend Prophet Irilegbemi, Onyibo Jesu, Gbogboyin, Laki, Amareti Yini Ojo Mejo, Ni Agbara Olorun Oba, Number Tele Pemi Si, efe rale efe ni fun wa ni ebun lori eto yi eyin na fe da si atawon kan mi be 0705733 0952 ni number mi 0705733 0952 Adekunle kilo loruko mi speak louder engineer mi Henry Mudupe ati gbogbo eyin oga ni kan ni yi oju oni ti yin tin ba ti dide fuya bai wan digbo le fe gbo a fe so ede wa eyo kan le mi gbo nbe a se pe gbogbo enu o tan ti mo mo na nu iyoku oga wa ma so baba amuna chizo won ma so fun yin e se o oju oni ti wa o double
1: tan kole tara ti won ile ti mo ba ko koni wo ma mi lori ami ni e se ile ti mo ba ko koni wo ma mi lori ami ni e se ta ro wo ra le ka se session ati wadi ka se document bi survey building plan abi si ofo ati agreement kon ba wa sangbo ta gbe foundation ta po biriki ati cement ta to block were igba melo ni le bi duro were igba melo ni le bi duro ta ro wo ra le ka gba document kon renovate ki le dun wo ko se ri were igba melo ni le bi duro were igba melo ni le bi duro baba to nko le ayo fa won kan lemi ko o eya oluwa lemi ko baba to nko le ayo fa won kan lemi ko o eya Oluwa temi nko kole ayo fun mi o boye mi o ni sope file alayo dan mi wo ope mi apoja burata kole alayo fun mi o boye mi o ni sope file alayo dan mi wo ope mi apoja.

0: ẹṣẹ́. Báwo wo ra lẹ̀? Ká ṣe session àti wàádìí, ká ṣe document bíi survey, building plan, àbí CFO, àti agreement, kán bá wa ṣánbó, gbàgbé foundation, pápó bíríkì, àti cement, láto búlọ́ọ̀kù. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀, ìgbà mélòó nílé fi dúró? Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀, ìgbà mélòó nílé fi dúró? Báwo wo ra lẹ̀? Ká gba document, kán renovate, kí lè dùn wò, kó ṣe rí? Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀, ìgbà mélòó nílé fi dúró? Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀, ìgbà mélòó nílé fi dúró? Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi ń kọ́ òhèyà, Olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan, tèmi ń kọ́ òhèyà, Olúwa tèmi ń kọ́.
1: Dùkà wọn gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kànga agbẹ́magbẹ́.
2: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
3: The time is 3 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Gerege lago meta osan lo lati ikoni kanga agbemagbe 89.3 FM.
5: Radio stations jupụtara Ibadan, mana naanị otu radio ka ama ama, West Radio 89.3, ọ pụrụ iche, ọ bata obi e, oyoyo radio.

ọba tí o fi wá lẹ̀ tí ó ń jẹ́ kí ọkàn wa kó balẹ̀. Tọ́ ẹ kúrò lẹ́ o, ẹ kúrò lẹ́, ẹ kú iṣẹ́ àtàárọ̀, ẹ jẹ́ ká máa kíra wa kúrò lẹ́ lẹ́ẹ̀kan sí orí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on World Radio 89.3 FM. Ó mọ̀ pé níbi gbogbo tí gbogbo wa wà a ti rí ìtura òjò. Ìgbà míì inú àgbẹ̀ a máa dùn pé òjò ti rọ̀ pẹ́ o, nígbà míì kẹ̀dẹ̀rẹ̀ àgbẹ̀ yóò sì mọ̀ sunkún pé òjò èé ṣe tó fi rọ̀. Tọ̀ gbogbo ohun tí olúwa bá ṣe dára dára ni. A ní ká máa kí wa a kú oṣù kẹfà. Lónìí náà ni abala àkọ́kọ́, the first half of this year will come to an end today. We give God thanks. You spared our life, who made us to be part of those that we see the last day of the first half of the year 2026. I'd like to welcome us all across Ibadan, across everywhere, to the to this edition of Wealth in Agriculture Oro Agbe on the World Radio 89.3 FM. Tẹ bá ti gbọ́ pé ọ̀rọ̀ àgbẹ̀ yóò máa dáhùn pé gbogbo ìgbésẹ̀ tí a gbé pátápátá ló ṣe kókó. Ní orúkọ aláṣẹ ìkànnì yìí àti àwọn ẹ̀gá àtàwọn ọ̀gá ní ẹ̀ka kọ̀ọ̀kan àti amojú ẹ̀rọ fún sáà àtàwà yìí, bàbá jẹ́jẹ́ ni mo máa ń gbádùn bàbá jẹ́jẹ́ gidi gan, Pastor Engineer Henry. Tọ̀ mo ní ká kí wa pé a kúrò lẹ́ o, a dẹ̀ káàbọ̀ sí orí ètò ọ̀rọ̀ àgbẹ̀. Ètò tó ní ìhàjọ máa ṣe ni torí pé mi ò kú dáwà ẹ mọ̀ kéde kí máa ń dárí ní tèmi. Mo ní àwọn ìjìnì tí ó ta lẹ́nu tẹ́ pé tọ̀ tí tẹ́ pé wọ́n mọ yín inú ìgbìn. Àwọn yìí ọlọ́run fi ọ̀nà yìí ọlọ́run fi jíǹkì wọn, ọlọ́run sì fi ìmọ̀ sí wọn lórí. Ṣùgbọ́n tí ẹ̀yìn àti èmi bí oníkọ̀ọ̀kan tí ó ń rú wa lójú pé bóyá ẹ fẹ́ lọ sínú iṣẹ́ àgbẹ̀ àbí ẹ fẹ́ ẹní nǹkan tí ẹ fẹ́ tà tí ẹ fẹ́ rà, ṣùgbọ́n tí ọ̀nà yẹn ò yé yín, ẹ lè kàn sí wa. Ẹ lè pè wá sórí aago 08069417590. Jẹ́ kí n pàgọ́ lẹ́ẹ̀kan sí 08069417590. Ẹ pè wá sórí aago yìí, àwa á mọ bí a ṣe lè tọ́ yín sí ọ̀nà tí ó máa mú yín kẹrẹ jẹ ọ̀rọ̀ tó wà ní iṣẹ́ àgbẹ̀. Ká tún lọ sí mi mú, jẹ́ kí n béèrè. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn òbí pé tẹnẹ̀mí ti rí tọ́wọ́ ní pé inú àwọn dùn òun pé àwọn fẹ́ kí ọmọ wọn lọ kọ́ṣẹ́ àgbẹ̀. Ìfún àgbẹ̀ fúnra rẹ̀ gan fẹ́ kọ́ ọmọ ẹ̀ kó lọ kọ́ṣẹ́ àgbẹ̀. Tọ́ bá ní àgbẹ̀ tọ̀ olówó fẹ́ sanwó léwe kí ló fẹ́ kọ́ ọmọ rẹ̀ kọ́ ani rárá o kó má kọ́ṣẹ́ àgbẹ̀. Bátúrò bí mi nínú dókítà nínú àwọn tó ń pọ àwọn ẹnjìníà àbáwọn tó ń pọ ohun ìṣègùn gbogbo wọn bẹ́ẹ̀ àti iṣẹ́ àgbẹ̀ tó wọ́n pé èwo lẹ fẹ́ ni gbogbo ẹ̀ anira dókítà mo fẹ́, ẹnjìníà ni mo fẹ́, èmi ò fẹ́ kọ́ mọ̀ mí kọ́ṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n gbogbo wa a lè ṣe ká máa jẹ ká máa mu ní ojúmọ́ kan. Ṣé pé ó gara díẹ̀ tí o jẹ bá wọn a máa pariwo síta, tó ń jẹ bá pọ àwọn ni ọpẹ o. But ṣé a mọ làálà àwọn tí wọn ń pèsè ẹ tí wọn ń là kọjá? Tọ òní ìmá, today will be one of those days where we have to dig deep. Because it will be a series, because it's not a one-off thing. It's a thing that, okay, probably every last Tuesday of every month, we'll be looking at it. Today, we're starting a series that, a topic that titled, Why Are Farmers Not Rich? Kí ló dé tí àwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọn kì í jẹ ọrọ̀ àgbẹ̀? Ẹ máa ronú sí, ẹ máa lọ sẹ́mi mo ti ń bá padà dé. Èmi àti àlejò mi lọ́jọ́ máa wọlé. Ẹ má kúrò ń bẹ̀ ọ́. World Radio 89.3 FM, your preferred awesome radio. Kànga agbọ́mọ̀gbẹ́, kànga tí ò lè gbé lálálá, kànga tí Ọlọ́run fi omi ọgbọ́n ìmọ̀ àti òye sí. Ibi tẹ́ pé tẹ bá ti ń mu níbẹ̀ báyìí, ọgbọ́n máa ma pọ̀ sí, ìmọ̀ máa ma pọ̀ sí ni. Olúyọ̀lé la wà. Olóyè ilé funfun aláwú ni lolúyọ̀lé, ilé kan ṣe tó funfun olúyọ̀lé náà ni. Ẹ kò bèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé West Radio lẹ́ ń lọ lọ́gán. Ẹ máa débẹ̀, má yẹ kúrò ń bẹ̀ ọ́, à ń bọ̀ lọ́gán.

0: 99.3 FM, your preferred wholesome radio.
1: Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lẹ sọ pé káfọ̀ tún wẹ òsì, káfù sì wẹ ọ̀tún, àfọwọ́wẹwọ́ lọ́wọ́ fi mọ̀? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbédé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ̀ ti mu níkàn ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026, ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì mọ tẹnu ètò bodò láago 12 òru, àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tótó àti eléyìí tó yẹ tó ń ta àwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo látago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nẹ́fẹ̀ wa, àwa náà ò sì ní já yín tàn mọ́ ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ́wà.
2: Ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
3: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, àgbàrá ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
4: News from Wednesday, 1st July 2026, Wells Radio 89.3 FM is giving you one extra